0: from Lagos, this is
1: Jordan.
2: 5 FM. This is Jordan 105.5.
3: Station with the voice for entrepreneurs.
4: Kotito lati gbadura fun gbogbo abiyamo.
5: Abiyamo leni ojo Tuesday oni negbara igboro lori omo lofo. Abi esire olodumare. Aba to so nobody this somebody ni wojo everybody like gbese lowo anybody bare o.
6: Abi esire.
5: Oludan aye oludarun oluforiji tenikan le foriji.
6: Abi esire.
5: Gbogbo ile awo yin meji loke ke fo soke te pariwo
6: go.
5: Baba labiyamo yin ti wole were o. Ayo lajo fi la du yi ja tomo tomo o.
6: Amen.
5: Asa aye ti o ba ni iyo ninu ogbodo kan. Aye ti o ba ni iyo ninu yo pada di obu ni. Aye ti o ba ni iyo ninu awon eyan yo de ma korira re lai ni di. Ko si bo se le ma se daada to awon eniyan ni fe gba ti e. Iyawo ele ti aye re o ba ni iyo ninu. Oko re ma wo gege bi eni to n ko ri buruku baun. Ti aye iyawo ba ni iyo ninu sa. Oko aja kiyesi pe gbogbo orere to n ba ti fe je to n ba ti so fun iyawo un. Dada ni orere yo wa ni wa si bu se mo idi ta fini ki magbe yobo ni ose inu sojire o won ni ki gbogbo eniyan ti gbogbo nkan to ti dobu ko pada dide nitori re ti wa fu omi to ba kan wu pe yo pada di adu Evangelist Kaseko Chronicle 13:5.
7: Ko ato ki eyin ki o mo wi pe.
5: Oh yes.
7: Oluwa Olorun Israel fi ijoba lori Israel fun David lailai.
5: Oh yes.
7: Ati fun awon omo re nipa majemu iyo.
5: Majemu iyo ti Olorun ba Israel da la fa fi gbadura leni. Eyin wo le ngbe bi taye o le daduro mo.
6: Eni re.
5: Eyin wo le ngbe bi t'Olorun ti sona yin ni rere.
6: Eni re.
5: Eyin wo gangan ni le mere itodun mewa ti sun.
6: Eni re.
5: Eyin wo lojo ori yi ti di ofun le oko te ti lo.
6: Eni re.
5: Abi mo wo lojo ri re ti to je won mo oni bi si won ni daduro ile oko ti su
6: eni re
5: to ba ti se te lati tesi wo yo ya di eleda re mu o ye ogun daduro idopin aye wa to mo re oni dogun soju kan awon to ti le iwo na ti ma koja won o to ti sorun nigba ti won daduro fun 40 years o ya gba laarin 40 days ani lara nkan ti jesu ma se ni o ya tesi waju aye re oni ri bakan na mo tomo
6: je
5: se to fi bere odun yo ni fi pari e andi to fi bere odun yo ni fi pari e ai lera to fi bere odun yo ni fi pari e ai ni se to fi bere odun yo ni fi pari e ai loyu to fi bere odun yo ni fi pari e ai loko alaya to fi bere odun yo ni fi pari e idaduro aije won mo yo ye odopin ipo kan to wa ni bi jere lati bi ogun odun yo tesiwaju o ye gba promotion letter re ku omo e to ti duro tori aide o ye tesiwaju itesiwaju ni ope ekogun wa tesi waju nitori aye ki da omi okun duro mo ti ntenu mo wu pe bi ayan mo re ba ran tele ko be sirin to ba rin tele ko ba sare to ba sare tele ko be sifo on your mindset go aye wa to mo re tesi waju get ready baba iwo lori re kan iwo re mi re aye gbogbo wa tesi waju egbo aye oni da wa duro won ni fi gbolohun da wa duro aye oni fi amọ kan mo kan da omo re duro aye oni fi gbese da ran re duro won ni fi ani da duro aye oni fesan da won mo re duro mommy daddy won ni fesan da won gan duro won ni fi akoba da ba da ko re duro aye abraham tesi waju aye re tesi waju aye isaac ma tesi waju aye re tesi waju won fi sa kan da joseph duro jugba aye re pada tesi waju aye won na tesi waju itakuta la ta roba ogun idadura fi soko danu aye o le da iyanu lasaru duro won ni da duro idaduro lori baba o to ge o Ìdádúró táwọn ọmọ inú lẹ́yìn ní ó ti tó gẹ́ o. Ọ̀rọ̀ ọmọ rẹ ò ní sún olóore. Ọmọ rẹ yóò jogo nínú ògo. Ìdádúró ò ní sọ ọmọ rẹ di oníbàárà. Ó ní da aládùúrà gbégbé abárà. Àfòmọ́ ogun kò ní fòmọ́ ọmọ rẹ o. Ọmọ rẹ ò ní fojú rẹ rárẹ̀. Ó ní dẹni tí wọ́n rọ́ọ̀dì gbàrìgbà sínú ọkọ̀. Ó ní fọmọ dààmú rẹ. Ó dẹ̀ ní fi ọ́ dààmú ọmọ o. Yehova yóò da ṣàṣírí bò wà tọmọ rẹ. Ọmọ rẹ ò ní di pàṣẹ fún ọ. Kàmí eléyìí màmá ó yá angẹ́lì owó bẹ ilé yín wò. Ọmọ rẹ ò ní rí ẹgbẹ́ rẹ kó sá pamọ́. Àgádágodo ìdádúró ó fọ́lẹ̀ ni o. Iṣẹ́ àtọpípẹ́ adánidúró bàjẹ́ lórí ọmọ rẹ. Wọ́n tó sọ good morning láàárọ̀ làwọ̀ á gba ìpè ayọ̀ ńlá kan. Títí tí ọdún yìí yóò fi parí ò ní rí àkóbá lórí ọmọ. Ayé máa yẹ ọ́ tọmọtọmọ. Ọ̀nà kì í dímọ̀ ọjọ́ kó mọ̀ yọ̀ ọ̀nà ò ní dímọ̀ àwọn ọmọ rẹ. Ọmọ wọn ò ní ṣẹ́kúl lójú wa. Àdúrà Jona gbà nínú ìwé Jona chapter 2 verse àdúrà rẹ náà máa gbà. O ní rọgbẹ kú ìrọ́jú nínú ilé yìí o. A ò ní gbọ́gbọ́ lọ́wọ́ ẹkún nínú ilé yìí o, mami dadi. Mark chapter 8 verse 12, ayé ò ní bá yín kẹ́dùn o. Wà á jẹ mọ́nà àjẹdọ́jú alẹ́. Ìdìbàjẹ́ kò ní kàn tọmọtọmọ. Jeremiah chapter 16 verse 40, ayé ọmọ rẹ máa jáde síbi ìsinmi. Wà á dìde tọmọtọmọ. John chapter 5 verse 12, ìrètí kì í dọ́jú tí ní òní gbèrè tì jù lórí àwọn ọmọ rẹ o. Ẹgbẹ́ bí a ti kọ́ Psalm 91 verse 12, ó ní fẹsẹ̀ gún òkúta o. Ayé ò ní tí ọmọ rẹ gbọ̀ngbọ̀n nínú ọdún yìí o. Jésù Olúwa. Ẹnjiníà gbẹ́rì kan sí nítorí tí aago kan bá ti lù báyìí mo ti wà nù sọ yìí.
8: Èyí ni first time tí máa dé bí báyìí. Torí kò sígbà tẹ bá ṣe prayer tí mi kì í sanwó sínú àkáǹtì
9: ṣọ́ọ̀ṣì. Ọ̀pẹ́ ọ̀pẹ́ yìí máa.
8: Mo wá rí pé owó yẹn ń boost sí, ó ń boost mọ́ àwọn pé ah.
9: Owó ṣe kí ni?
8: Ó ń boost pé kí nǹkan máa pọ̀ sí.
9: Owó yín pọ̀ sí.
8: Bẹ́ẹ̀. So débi pé mo ti fẹ́ parí ilé mi, mo wá wò pé
9: máa tó kó lọ bẹ̀. Ẹ
8: wá wò pé kí ló ń ṣẹlẹ̀ gan. Wọ́n wá wò pé kí ló ń ṣẹlẹ̀ bí mo ṣe wá ń sanwó Mama Papi 200. 500. Báwo yàn ṣe wá ń rí èrò lọ́dọ̀ mi, wọ́n rò bí bóyá mò ń ṣe
9: àwọ́rò àbí nǹkan kan.
8: Wọ́n wá lọ ń kó àwọn tó ń ṣiṣẹ́ mi, wọ́n kó wá sẹ́gbẹ́ mi. Wọ́n ṣáà pọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi, but tí bọ́ ṣe ń pọ̀ sí náà lówó mi tún ń pọ̀ sí nínú. Mo wá wò pé ah.
5: Dúró ná ṣe mo gbọ́ nǹkan tí màmá ìsọ dáadáa báyìí. Ó ní wọ́n wá lọ kó àwọn tí wọ́n jọ ń tajà kan náà wá sí ẹgbẹ́ ò síbẹ̀síbẹ̀ òun dẹ̀ sí ń tà. Ìyẹn túbọ̀ sí pé ẹni tí Ọlọ́run bá ti bùkún fún kò sẹ́ni tó lè dá dúró. Àníwọ̀n lè dáṣẹ́ rẹ dúró látẹ̀ní sà.
8: So bí mo ṣe wá wọ ṣọ́ọ̀ṣì yìí, mo ṣáà rí pé atẹ́gùn kan fẹ́ lù mí níbẹ̀ yẹn. Mo wá rí pé okun wa kún okun mi. Ṣé mi tí mo wà ní ṣọ́ọ̀bù lánàá torí ẹgbẹ́ kan fọkọ lélẹ̀. Wọ́n ṣe wá ṣe mo wá wò pé ibo lagbára ìtì wa bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní jó nìyẹn. Wọ́n rí pé bí mo ṣe ń jó kò sí kankan tó ṣe mí mọ́. Orí yẹn ò fọ́ mi ẹsẹ̀ tó ti wúwo ẹsẹ̀ mi lánàá báyìí mi lè gbé. Ẹsẹ̀ mi yẹn mo tún fi mo ní màjíìkì wà bí báyìí o. Mo ṣe bẹ̀rẹ̀ sí ní fọ́sọ̀kẹ́ nìyẹn mo ní ṣọ́ọ̀ṣì yìí àjọ máa lò gbó ni.
10: Ó tọ́ kí láwá kù fún wa báyìí. Ẹ fẹ́ lòótọ́.
5: Ẹ̀yin ará àlejò wọn tún máa ń lo ṣọ́ọ̀ṣì gbó ni. Ìyẹn túbọ̀ sí pé ìpè tó bá dájú ó máa ń dùn dìrọ̀ mọ́. Ó kẹ́ ẹnjiníà jẹ́ kí mọ́mi parí ọ̀rọ̀ wọn kí n tó wá san nǹkan tó kàn.
9: Owó yẹn bẹ̀ sí wọlé díẹ̀.
8: Wàláì bàbá ìfàtà àfi bí ẹni pé mo ṣàwọ́rò. Tí bá dé ṣọ́ọ̀bù kí tó dé ṣọ́ọ̀bù níbi ìbàdàn gan wọ́n ti ń pè mí àwa ṣọ́ọ̀bù yìí mo ní ẹ gbóhùn spíkà ń pé ṣọ́ọ̀ṣì ni mo wà ni. Àfi bí ẹni pé màjíìkì ni owó yẹn kàn ń wọlé ni. Owó yẹn kàn ń wọlé tí bá ṣiṣẹ́ kékeré báyìí. Níjẹta mo sì sọ fọkàn mo ní a fẹ́ sanwó ilé o. Nǹkankan ìgbà kan ó ní ọlọ́run á ṣe. Ọlọ́run á ṣe tó kàn sọ yẹn. Lánàá báyìí mo kàn pé ni mo ní owó ilé ti jáde 250,000 ó tún lé gan. Tí mo mú kúrò ṣọ́ọ̀bù lánàá mo wá wọn pé màjíìkì ni ṣọ́ọ̀ṣì yìí o.
9: Ẹnìkan ti ń gbọ́ ni ó ti dájọ́ mẹ́ta. Owó tó lérò. Ó yẹ ọ̀wọ́nú àkáǹtì
10: yẹn.
5: Màmá ọjọ́ méjì péré ni ìsọjí yẹn kù. Tọ́ bá mọ̀ wípé ò tí ì darapọ̀ mọ́ wa. Èní àti ọ̀la nìkan ló fi máa wà ní stadium. Wọ́n ní àdúrà tá a gbà nínú ìsọjí ní àná. Wọ́n ní ìpele rẹ̀ tó kàn láńlọ lẹ́nìí. Náà ìsọjí tèmi máa yàtọ̀ sí gbogbo ìsọjí tá a ti ń ṣe bọ̀. Àwọn ìsọjí ayé babalọ́lá lọ́lọ́run ní ká ṣe lẹ́nìí. So tó bá ń bọ̀ má bọ̀ pẹ̀lú àtẹ́wọ̀ rẹ. Tó bá ń bọ̀ má bọ̀ pẹ̀lú ìtara àdúrà. Tó bá ń bọ̀ má bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ akin. Nítorí àwọn èròjà tí àdúrà fi ń gbà nìyẹn. Bẹ́ẹ̀ náà ni èyí la máa dá ẹnìkan bí ẹni méjì lókòwò. Èyí tó kẹ́yìn bẹ̀rẹ̀. Gbogbo àwọn ọmọ wọ́gbẹ́ ló gbọ́dọ̀ wà ń bẹ̀ lẹ́nìí. Nítorí ìwé bàbá lábíyẹmọ táníkì ìpínlẹ̀ ọ̀fẹ́ ní ni màá máa pín. Bẹ́ẹ̀ náà ni gbogbo àgbàlagbà ló máa gbà nínú ìwé yẹn. Tó bá ti dé Ondo Bridge Sango àbí Tollgate. Kàn sọ fún ọlọ́kadà wípé ọ̀nà sí St. Michael Stadium ní ọ̀tà. Wà á ríre gbà. Ó pẹ́ tí mo ti mọ̀ wípé òkè báyìí lọ́wọ́ àfúni ń gbé. Bíbélì wípé alábùkún ni fún àwọn tí ń bùkún ni. Kò sí ọrẹ tó dá lórí ọmọ lórí ara rẹ tó gbé. Olúmọ jẹ́ kí gbogbo ènìyàn ṣe bí agbára rẹ̀ bá ṣe tó lẹ́nìí. Kò sí bó ṣe fẹ́ kéré tó tí ò yẹ kó fi ránṣẹ́. Kódà kò jẹ́ tẹ́ẹ̀nẹ rà ni. Ìwọ gbìyànjú kó o ṣe. A torí ìkan ṣèkan lọ lọ́run o. Bẹ́ẹ̀ ṣe ń ṣe owó ní tán lọ́wọ́ yín o. Kí a tó lọ ní ìsọjí ní ọ̀sán. Gẹ́gẹ́ bí ìṣe wa a máa pàdé ní Classic Arena Hall láàárọ̀ ní aago mẹ́jọ. Rú púpọ̀ tètè dé láago méje láàárọ̀ nítorí mo fẹ́ ṣe kánsẹ́lì fún ènìyàn 50. Ọlọ́run bàbá alábìyamọ o.
11: Ààyè ló wà.
5: Hallu yá o.
12: Hello, hello, Prophet 09060 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30. 34347714. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde first bar.
5: Abiyamo.
0: From Lagos, this is
1: Jordan. 105.5 FM.
2: This is Jordan 105.5.
3: Station with the boys for untrue.

0: Ọlọ́run a máa ságbára dọ̀tun ẹni dáàmú ẹni ṣe àìsàn. Àìsàn ò ní jẹ́ tiyín àti tìdílé yín o. Mi ò tó gbàdúrà fún yín but ẹ̀mí Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Dádì, inú mi dùn láti sọ testimony yìí o. Inú mi dùn, ayọ̀ mi kún. Ẹ jọ ń torí Ọlọ́run. Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. Iṣẹ́ ẹ̀ ń fẹ́ sọ testimony yìí ni pé torí ní last year, Ọlọ́run jẹ́rìí ara ẹ̀ lórí mi o. Mọ́mí rẹ̀ mi dé ló ń sọ̀rọ̀ láti lù mọ́ rẹ̀. Ní last year, ọ̀dọ́ mi ti bí ọmọ yọ̀kan tẹ́lẹ̀ bọ̀. Ó dà ń pé bóyá ìdádúró nǹkan fẹ́ wà díẹ̀. Bọ̀ ní ọdún tó kọjá, ẹ gbàdúrà. Ẹ ti ń gbàdúrà yẹn lọ. Bóyá èmi lọ sọ fún yín. I don't really know you understand. But ẹ ṣáà sọ pé gbogbo ẹni tó bá ń wojú Ọlọ́run, ẹ gbàdúrà fún gbogbo wa ń jọ. Ó dà ń pé ẹni ká finú sí, ká da inú wa báyìí, ká dá sí ilẹ̀ ńlẹ̀ lẹ́wà ń gbàdúrà. Ẹni ká máa ṣe àmì ni pé tẹ bá tí ẹ ń sọ àwọn ọ̀rọ̀ yẹn, ni pé ká ṣáà máa ṣe àmì. Àmì ìgbà tó tún yẹ tó ní bóyá ká máa sọ tẹ̀lé yín. Mi ṣáà ń ṣe dọdú ẹ̀. Ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ ló ń sọ̀rọ̀. So mi ṣáà ń ṣe dọdú ẹ̀. Ọlọ́run inú mi dẹ̀ dùn. Kò pé kò tó oṣù mẹ́ẹ̀lọ́kọlọ. Ọlọ́run jẹ́rìí ara ẹ̀ lórí mi. Ó jẹ́ kí n ti ṣe testimony láti last month. Bọ̀ oyè Ọlọ́run. In fact, bí ṣe mi ń sùn, mi ìmọ̀ bóyá Ọlọ́run lọ jí mi ni òbí yá nǹkan. Mi ìmọ̀ bóyá ó wù mí gan pàápàá bóyá ó clear. Ní pé testimony tó lé ọfẹ́ ṣe ẹ̀ wọ ọmọbìnrin. Ṣé ọfẹ́ jọyẹ abaramọ́ rẹ jẹ ni? Òun ló jẹ́ kí sáré sọ testimony yìí. Ẹ ṣe ọmọ dúpẹ́ o. Inú mi dùn, ayọ̀ mi kún o. Ọlọ́run ti fi ọmọkùnrin, ó tún fi ta mí lọ́rẹ o. Olúwa ṣeun o.
1: Àdúrà méje ti ní.
2: 7 days for today.
1: Lónìí ọjọ́ Ìṣẹ́gun.
2: Today being Tuesday.
1: Orúkọ Jésù.
2: Call the name of Jesus.
1: Gbogbo ẹni tó fẹ́ fi agbára rẹ̀ ka eyín ọkàn mi.
2: Ẹnu ọ̀dà ó tó yí jàpá tó devastate
1: me. Ẹni níbi tó ti máa dùn mí ló ti máa mú mi.
2: That's the way to pay me money that we capture me.
1: Kó tó mú ìran rẹ̀ ṣe.
2: He won't be actualizing it.
1: Ẹ bá ń pa o.
2: Ó lọ kí ó dẹ̀.
1: Ẹyin ogun ọ̀rọ̀ ẹ̀ kọ́.
2: Ó kọ́
1: tábùn kí ó dẹ̀. Ló lu ayé mi lẹ́nu, kàmí lẹ́yìn ọ̀pọ̀, ó tó mú ìrọ̀ rẹ̀ sọ. Ẹ pa. Jésù Olúwa wa, ẹ gbàdúà. Àṣàṣì àti àrẹ̀sí tó ń ṣe lára mi lọ́wọ́. Tó ń ṣe lára mi lọ́wọ́. Iná gbé jáde.
2: Ó
1: ló ń dá mi dúró.
2: Gbogbo
1: àṣàṣì tó ń ṣiṣẹ́ lára mi lọ́wọ́. Iná gbé jáde. Wọ́n gbọ́dọ̀ dá mi dúró láyé. Àdúà. Bàbá mẹ́rin. Àṣàṣì àrẹ̀sí tó ń ṣiṣẹ́ lára mi lọ́wọ́.

0: Gbogbo ìgbìyànjú ẹ lórí ilẹ̀ kò ní já sásì ẹni tó ń ṣọ́ yóò ṣẹ̀rẹ̀ gbẹ̀ agbé ọ̀dìdẹ̀ ìdánimọ̀ gbogbo ẹyin tí ẹ̀ ń dá ọrẹ má jẹ̀mú yín lọ every beginning of the month la máa ṣe gbogbo tó ń tẹ̀lé pé ló dẹ̀ máa ṣe yóò ṣe ṣe fún ìdánimọ̀ congratulations ẹ jẹ́ gbọ́ ti àwọn ènìyàn má jẹ̀mú wà tó ń ṣiṣẹ́ lórí òfin.
1: And it's never opposed.
0: Engineer.
1: Engineer.
2: Praise the Lord. Praise the name Jesus. Oduko lowo Olorun Baba. Olorun omo. Olorun emi mimo. Oruko mi ni Adua Gbemi mo wa lati ilu Eko. I mo pe nijo ti mo ma mo pe baba n gbadura lori radio. Igba yen wa se boyan se se bi en ti se ti pe o. Omo mi wale odun lo te seti mi la ba gbu re mo sa gbadua olorun sa pe ki adua mi mo gba lori radio eyin gba na mo tun ti wa bi o wa dupe lowo olorun alaye pe ni osu to lo olorun olorun ra ka kan fe mi na idi
3: hallelujah. Our mom is thanking God for buying her a brand new car. Praise the name of the Lord.
4: Mama tiraka
3: benu
4: moto no nipa yin
3: amen
4: e mo rogolo
3: amen
4: Jesus name
3: amen
4: can we just celebrate this girl
3: e ja se ajoyo olorun wa yi

ìṣẹ̀dá rẹ níbi tí a ń pè ní orí. Bíbélì wípé orí ni wà á jẹ́, ìwọ ò ní jẹ́ ìrù. Gbogbo agbára ni bàbá rẹ tó lọ fẹ́ fà ọ́ sẹ́yìn lórúkọ Jésù. Agbára yẹn bínà. Agbára bẹ́ òrùlé níbi tí ìwọ ń gbé ni. Àṣẹ àwọn àgbà tó yọ ayé rẹ lẹ́nu, agbára tó dá ọ dúró, tí ò fẹ́ kí ìlérí ó ṣe fún ọ, orí dẹ̀ la pè ọ́. Agbára wo ló ń yọ ọ lẹ́nu? Mo bá wí ní orúkọ Jésù. Olúwa bá wọn wí. Orí tó gbé ọ wọlé kò ní gbàbọ̀dé. Ìṣẹ̀dá rẹ kò ní gbẹbọ. Wọ́n bá sàá ní àjẹnẹ̀jẹnẹ̀ ọ̀gànjọ́ òru, orí rẹ ò ní gbà. Tọ́ bá pè é níbi tí ayé ti ń pè títí ń jẹ́, aya rẹ ò ní gbẹbọ. Bí wọ́n bá gbé kalẹ̀, orí rẹ kọ́. Bá bá gbé sí oríta mẹ́ta mẹ́rin àbí méje, ìbàjẹ́ mẹ́fà, gbogbo oríta tí wọ́n bá lọ pètò sí nítorí ọ̀rọ̀ rẹ, orí rẹ ò ní gbàbọ̀dọ̀. Ayé ò ní rí ọmú. Orí tó gbọ́ wọlé kò ní sùn lágbára ẹ̀jẹ̀. Ìgbọ́gun àwọn àgbà lórí ìṣẹ̀dá rẹ kò ní jọ. Ìmọ̀ wọn máa túká. Lórí ọ̀rọ̀ rẹ èdè wọn máa dàrú. Wàá fọ́ lókè. Orí ló máa jẹ́. Ó di apàṣẹ. Lásẹ̀ tí bàbá tọ́mọ àtẹ̀mí mọ́. Bọ́ bá pe fún ènìyàn mẹ́sàn-án lórúkọ Jésù kó tó di ọjọ́ mẹ́sàn-án, wà á rí òkè gọ̀. In the name of Jesus. Ọ̀rọ̀ ẹ̀ dayọ̀. Wọ́n dẹ̀ ṣe bí ọba. Jésù Olúwa wa. Orúkọ mi ò yí padà. Apostẹ́lì àti wòlíì SMO Mustapha JP Bàbá ṣe bí ọba láti ìjọ Seed of Christ Golden Church, Land of Reality. Tolujọ wà ní Baremo Idobi Airport area ní ìlú Ìbàdàn. Bọ́ ọba ti dọ́rẹ̀ méjì sọpọ̀ lọ sí bí ọba. Kò sẹ́ni tí ó mọ̀bẹ̀ ẹnáwó sí mi. Ó máa rí àánúgbà. Mo ló máa rí àánúgbà. In the name of Jesus. Pàdé kan bẹ́tà máa ń ṣe lọ́la. A pè ní ìpàdé agbára láti ṣe bí ọba. Àsọtẹ́lẹ̀ wà fọ́lá o. Àsọtẹ́lẹ̀ ń bẹ fún ọ̀la. Mo gbàgbé pé àsọtẹ́lẹ̀ yìí ó wà fún gbogbo ènìyàn. Màá fẹ́ kó nó tiẹ̀ torí pé oṣù ìfàlélẹ́yìí. Ìdí nìyí mo ní kọ́ rẹ májẹ̀mú rẹ kó jẹ́ 6,000. Bẹ́ẹ̀ ni mẹ́fà ó nítumọ̀. O gbọ́dọ̀ fi mẹ́fà yẹn fa eré rẹ. O gbọ́dọ̀ fi fa ọlá rẹ. O gbọ́dọ̀ fi fa ògo rẹ. Oṣù ìfà ló máa jẹ́ fún ọ. Gbogbo ẹni bá gbàgbọ́ lórúkọ Jésù, Ọlọ́run dá ẹ lóhùn. Ọlọ́run dá ẹ lóhùn. So irú ìpàdé ọ̀la yẹn ẹ̀yìn kan mí sí ẹ lórúkọ Jésù, ọ̀rọ̀ rẹ dayọ̀. Mo ti sọ fún wa pé a bá ti parí kámp, ẹja máa múra sí ètò ń bọ̀. Gbogbo ibi tó bá ti wà ó máa múra. Àwọn tó wà nílé ọba ẹlòmíì tó bá ti di pé ó kú ọ̀sẹ̀ mẹ́ta láti máa ránṣẹ́ pé dáàdì mò ń bọ̀ o, dáàdì mò ń bọ̀ o. Àwa tá a wà Nàìjíríà kí lọ wá dá ọ dúró, ń bá ná ọjọ́ máa ná ọ. Wà á ti múra ẹ̀ sílẹ̀ ní ìrówó ọkọ̀ mọ́jọ́ dá ọ dúró rárá. Oṣooṣù ni tó bá ná ẹjọ́ máa ná ọ, kájọ máa pàdé, kájọ máa gbàdúrà. Àwọn èèyàn ní testimony power line la pè é nínú fún àpẹ lọ́nà Èkó. Mo gbàdúrà ọ̀rọ̀ rẹ ó dayọ̀. Ìlérí àṣẹ fún ọ. Wàárí ògolo ní Thursday àti ọ̀pọ̀lọpọ̀ Sunday mo máa ń wà ní Ìgàdùn, Lásù Ìgàdùn Road, Hotel Bus Stop. Sọ pé olùsíbí ọba láti Hotel Bus Stop. Kò sẹ́ni tí òun ọbẹ̀ lórúkọ Jésù. Wàárà àánúgbà mo ní wàárà àánúgbà. Ìjọ Thursday tó ń bọ̀ yìí àájọ wà ń bẹ̀ ni lágbára Ọlọ́run. Mo ti kéde ní gbogbo branches wa. Àwọn ẹni tẹ́ máa ṣe program lẹ́nì tó jẹ́ Tuesday ẹ gba àwẹ̀ lẹ́nì. Tó máa ṣe ní Wednesday ẹ gba àwẹ̀ Wednesday. Tó máa ṣe ní Thursday gba àwẹ̀ Thursday. Tó máa ṣe ní Friday gba àwẹ̀ Friday. Iṣẹ́ kan ṣoṣo tí mo fẹ́ ṣàlàyé

0: àlówó a pè kọ́ọ̀dù ẹ̀ kò gbé nọ́mbà.
1: Kí ló ṣẹlẹ̀?
0: Ó wá di ọjọ́ Tọ́sídẹ̀ mo ṣe pé sitẹ́ṣọ̀nì yẹn pé ní ètò à ń bọ̀ bẹ́ẹ̀ o àwọn ọlọ́pàá wa ní òkè kí ọkọ lọ fi sáì sí orí èpẹ̀ yẹn ìkéè sáàbà débẹ̀ Friday gbogbo àwọn ọlọ́pàá tó bá yí tán kó èpẹ̀ gbogbo ẹ ti tó àwọn láti tìmọ́lé ogé ó pọ̀jù ò lè débẹ̀ kó má san owó owó bẹ́ẹ̀lì jáde lóṣù ìbẹ̀rẹ̀ àwọn ti máa rówó èmi náà ń bá bẹ́ẹ̀ síwájú ọjọ́ Friday ọkàn mi wá ní òde ń lọ ṣọ́ọ̀ṣì so gbogbo àwọn tó fẹ́ lọ kú yẹn tán wà tó fẹ́ jẹ tí ó tó fẹ́ kú mo sínú wàhálà àbí ní ìṣòro wá rò pé ó dá ọrẹ májẹ̀mú ní tìǹbù nìkan òjò mi lójú ojúmọ́ lè mi sọ ọrẹ májẹ̀mú tèmi ọrẹ májẹ̀mú tèmi tèmi ìyó iṣẹ́ tí mo fẹ́ rí lọ fọwọ́ tọ́ ọkàn ẹni tí owó iṣẹ́ yìí wà lọ́wọ́ ẹ̀ kó mú owó ẹ̀ kó sán ká aago mẹ́jọ tó rú láàárọ̀ yìí dájì ní ìyá rẹ̀ ní ọlọ́run àti ogun máa di ọwọ́ aago mẹ́sàn-án kí snipe tó lù kó sọ owó ó wá san owó làwọn ọlọ́pàá wá sọ pé ibi tí ìyá ọ̀fẹ́ lọ fún àmúgbò ọlọ́pàá pé ẹ má lọ sí ibẹ̀ mọ́ ẹgbà chéjì ẹ wá wo ọ̀nà tí ọlọ́run ti gbà kí snipe tó lù owó yẹn ti wọlé sínú àkáǹtì mo lọ sí ìṣẹ́ni yẹn tó kó gbogbo tóbi kí ọ̀nà ìjẹ
2: gbogbo ibi tí ẹ̀tọ́ rẹ wà olúwa gbà fún ọ ọgọ̀rọ̀ yẹn ni wọ́n ní ẹ̀tọ́ láti gbà bò tí ayédádó wọn fẹ́ kí ẹ̀tọ́ yẹ kó tó wọn lọ́wọ́ ènìyàn ló wà nídìí ọ̀rọ̀ olúwa mo gbójú mi sọ́kè mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wòlíì gbogbo ẹni tó bá lè sàmì agba ẹ̀tọ́ rẹ jáde oh my god agba ẹ̀tọ́ rẹ jáde mo ní agbàjáde mo ní agbàjáde sọ́pọ̀ olúwa ẹ̀tọ́ mi dà olóòfò ọdí ọ̀run ẹ̀bá mi fà wá ẹ̀gbẹ̀tọ́ mi fún mi ní oṣù ìfà yìí oyà oyà oyà dùá.
3: Olúwa Jésù Olúwa Jésù Olúwa Jésù ẹ̀mí bí mo
2: wò máa kí àdó ká bá
3: ò dára.
2: Kini bẹ̀rẹ̀ bí òrùlé mi?
3: Kini bẹ̀rẹ̀ bí òrùlé mi?
2: Tí ojú kò ní o jáde?
3: Tí ojú kò ní o jáde?
2: Kini bẹ̀rẹ̀ bí òrùlé mi?
3: Kini bẹ̀rẹ̀ bí òrùlé mi?
2: Kí ndó ma huru ma huru?
3: Kí ndó ma huru ma huru?
2: Iná lè jáde?
3: Iná lè jáde?
2: Oya oya oya oya oya.
3: Orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ẹ̀mí bí mo wà lọ́wọ́ mi lọ́wọ́ o.
2: Kò kàlà dé ká ló bẹ fún ẹ̀dáyà. Sọ̀rẹ́ májẹ̀mú adẹ̀gbẹ̀tọ́ ẹ̀fún tó bá ti sọ̀rẹ́ májẹ̀mú ẹ̀ lẹ́nìí wọn náà máa fi kílẹ̀mú ẹ̀ ẹ̀tọ́ mi ibi tó bá wà olúwa gbà fún mi èèyàn máa ń kọ́pì ẹ̀rí ni téèyàn fún máa ń lẹ́yìn bó gbàdúrà ó máa rí ànúgbà ó máa rí ànúgbà sọ ma pé ogun a máa wà lábẹ́ òlẹ̀ téèyàn nímọ̀ they are spiritual you can see them nǹkan ẹni ẹ̀mí náà ló lè rí lábẹ́ òrùlé kí ejò dé máa bá ẹ̀gbẹ́ lólé wò lẹ̀ nímọ̀ kì í ṣèjò tá à ń fojú rí àmọ́ nígbà tí olúwa tọ́ wa sọ́nà bí nǹkan tá à ń ṣe lọ́wọ́ báyìí èyí tá à ń ṣe lọ́wọ́ àwọn tó bá ṣe é wọn á tún máa lẹ́yìn nígbà tí olúwa tọ́ wa sọ́nà ká gbàdúrà sí yẹ̀pẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ẹ wò lè sọ̀tẹ̀.
4: Ẹ kàrọ sàn dáàdì èmi náà ti lẹ́rìí o mo ti lẹ́rìí dáàdì orúkọ mi ni Margaret Awalebi láti ìjọ Ajá. Dádì iyẹ̀kùn fẹ́ ní káwọn gbàdúrà sí láti ìjọ tẹ ti bẹ̀rẹ̀ bí mo ti wà pẹ̀lú iyẹ̀pẹ̀ yìí àárọ̀ alẹ́ ni tẹ bá ti bẹ̀rẹ̀ gbẹ̀mí máa wà ṣàjòkùtì máa máa gbọ́ àdẹ̀mọ̀ gbàdúrà tẹ bá ní kápá ní àná Monde dádì tẹ gbàdúrà sí iyẹ̀pẹ̀ yìí tẹ bá rántí pé sọ pé ká fi òun sílẹ̀ ká fi ọtún ẹsẹ̀ ọtún wà lé wọn gbé ẹsẹ̀ ọtún yẹn sí ìfìgbà tí mo pálọ̀ ní gbogbo ni mo ti ṣe adi ba ta pari adura yin mi so ko do ma won mi bo se mi yiwe mi na juwe wa ni ati le ma mu ni do ba ni fi yin pe ni mu inu ile ati ai adugo around ibi ti mo gbe ni mo ba e mo pe ba to ma di loru daddy ti mo ma so ba lala awon yan de ti so fun mi ti pe pe awon ri ijo nla kun to ma wo mi pa yi to ma nla la ri to je pe won jo ma ja ti ti le mu ni pa te to ma ma ri ijo yin pe ma ba won pe ju yin tobi ami ni mo di daddy emi o kun yara mi nu palo mi kun kon bo ti wo jade emi ata won mi I just focus on that shit. We don't want to go out to corner, go out to yara. I'm not here to watch shit. I want to be alone. I'm not here. We don't see any idea. We take it. We don't want to go. I feel we should go. La la la la. Let's be too simple. We can't make the end. No no no. We have no. We have no. We don't feel we just did that. After 10 minutes, everybody, we do the joy. We like it. Like what you're doing. If now we are doing something, we are going to be. What are people doing? We are learning. We are learning. We are mi pele kun meji ni pe ko wa ni waju ko wa leyin ti mo se gba teyin ti mo sabota ni mo wa dun senu na le kun wa pe si mu ti ti to fi gbodo mo ni sa won le didi ngi to wa e fun ta ni igba to jade ton mo tun wa lo gbe na mo gbe na mo bere si ni ton to se si bo ba be si a mi ni mu ne ba mi wo ti ki je bo wa wa be sa won mi o mu mi wa be sa o se mi ri bo se wo lo ni to ti jade a de mo dupe o mo dupe lo wa ngeli baba se bi oba o ba ni ti jade o wu jade ti mo ti bo ti gbogbo ti gbogbo ah alujo ni bi to wa labe ru le mi olorun ba mi ti jade jade e se mo dupe ise mi se yin ni pe o a se ro ru pati oki wa n te o fi ma sise yin ati mama a ngeli se bi oba gbe fun loruko jesu a gbe woyin e ni sise se loruko jesu ah awon ngeli orun aduro ti yo wa ma fun gbo wa ma fun se o ti ri be because baba ti omo ti ni e se o daddy ni dupe se o da wo sa
2: and he say so pe eruwo lo nbe le mi
3: eruwo lo nbe le mi
2: ti mi me to di sibe
3: ti mi me to di sibe
2: ina le jade
3: ina le jade
2: o yo yo yo yo yo
3: oruko jesu oruko jesu oruko jesu e bi ni ma
2: ma ni bori e in the name of Jesus
3: amen
2: gba mi sa adura lo ngba agbara o ki gba gba ise to lu aran mi mo ma bless o mi kan fun ele mi tin ba ti bless e ma so ise ti wa si ta ba ti pari e gbogbo eyan parapata bi yanju to ba mo pe Tuesday na se program lodo e gba wele ni ola ni badan gba we Leko ijo Thursday gba we ajo pade ajo alungba agbara oki gba egbo be ti ba se na to ba npe bi to wa jina ijo to ba wu enu meteta ni ko mu kilo ma se tin ba ti bless o mi yen iwo ma gbo mi so wo to boya onile abo ni le lo get eyin kan ko je yan greek wa fi o mi yen se iwo fun enu ma je wa wa gbadua ko su to pari oluwa fi ifa beni wo iwo fun ra lo leyin e iwo fun ra lo lo mi e temi ni kin bless e eni ba ni eti lati fi gbo ko gbo temi so fun awon ijo itani ni wa gbo bi eri se ma ri nigba kan ti mo ni ke wa esu eyin na le wa su yin eyin le se iwo na gbo awon eri to wa nbe woli na fasiri han eni kan ri mi gbo aye re ma dide
3: amen
2: in the name of Jesus
3: amen
2: agba olohun yo fire le olowo
3: amen
2: in the name of Jesus
3: amen
2: ki olohun o le se amo to ti wa se lati 2023 ti pari ko ni se amo leyin igbese adua e gbo olohun se se
5: baba eni mo to ti le ri o aba mo le ri o mo le ri mo le ri mo to ti le ri o mo ni 2025 pe omo mi o buwa ni o gba le oko fun 13 years ti ko to bimo edegbe ri yen ti mo gbo fun rara mi odun omo mi to kawe lati o jade 2023 o se wa ri se igba ti o wa se ko ri se but ninu odun yi odun 2026 yi bo se wa ri se niyan o se ti o ti expect won pe ni won pe ni gbogbo bi to application si to nlo won ko bo si sugbe le won kan didi pe online ni won kan pe ni pe ah so mo npa se yi o e kini kan ikoko baba asasun o ni ohun mo emi te so pe ko ma ja scammer kini kan ohun to pe kan tun so fun pe ko lo wa die ni Google ise yen ko wa die ni ori Google to ba se je ko so fa won ma to wa die ko so fun won won tun pe pada pe se o ti wa die o nu ti wa die o wa ni oke won se send a form fun se ni e ko file na access bank ni o ko ti e jade inu le lo ti fill form lo ti se everything lo ti se ijo ko so na kan ni ko wa si aja ko wa se o wa se interview for the lode mi te ni ah ko ma address ile o ko se o ka mu mo be mu pe lo pe bo mo fororo ana ite mo se everything pe o ni gba to ma de gba to ma de bayi jo yen be se kese ko pe lo de ko na o ni pe ko ma lo gba to ti jo keji won kan fun ni appointment letter ni pe ko wa bere ise bo se bere ise niyan o ni Access Bank. Allah no she be a bash kill. Mu emani for mo share she ni fire share no show. Betin ko waje, ko waje pe wo. Ile odoko tem wando. E mu waje pe o. Ntori pe. E ngba dura. Oruko mi ni Oluwa Toyin.
2: Allah ti ran re o ma she. Awon e ma ti san wo Jerusalem. O ti so ti ma tun pe number te ma pe lola eh omi yeda mora sai na won omi ye yala kanda ha yala kanda ha yala kanda ha mo pe asiki sinu omi ye o ya gbagbara
3: amen
2: wa mo ri e wa
3: amen
2: yo de dara fun o
3: amen
2: gbo mi sa erin ajo pelu woli o ma ni agbara sa o ni 12 na ma gbara ni Ibadan ni October on the 12 on the 19 na kunbe lagbara Olorun irin ajo ogoni o ke dara pupo o fe travel won jo travel one day doni ti e ni breakthrough pelu ele na tele woli ka jo lojo dani ka dejo da ka de Jerusalem ko wa pada wa ko wa gbe wole ibi to fe lo wa ni tolo won se mo gbadua aye e ma dide
3: amen
2: aye e ma dide
3: amen
2: in the name of Jesus
3: amen
2: gba ka na bayi 30 32 67 02 85 Mustafa Solomon Moses Omi no ma gbe jade ni Fourth Bank loruko Jesu wara anugba
3: amen
2: gbogbo en lojo bi oni wedding anniversary loruko Jesu o ma ri anugba
3: amen
2: wa ri ogolo
3: amen
2: igbeyawo re ko ni da lo
3: amen
2: wa de se bi oba
3: amen
2: abuku fun ojo re ade buku fun igbeyawo re in the name of Jesus
3: amen
2: happy birthday and happy wedding anniversary loruko Jesu wara anugba
3: amen
2: celebrate kan lo wa bi Adebayo Michael happy birthday to you loruko Jesu wara anugba
3: amen
2: wa de se bi oba
3: amen
2: o bless apere bagbo e mo ri bonu ba je Jesu loruko Jesu o ma ri anugba
3: amen
2: to go ba n gbe iran ati ala awon eyan mi ni iran ti won ti wa ogun ko ni gbe ala re mi
3: amen
2: ko ni gbe iran re mi
3: amen
2: iran re ase
3: amen
2: mo fi ore majemu re ti o su ifa mo fi se didi ogo re loruko Jesu o ma jade wa
3: amen
2: irawo re ma tan
3: amen
2: pare mo gbere ko gbagbara
3: amen
2: wa ni testimony
3: amen
2: ase mo be
3: amen
2: o le yi pada
3: amen
2: Jesu Oluwa wa
3: amen
2: koju se nikan fi da loju bayi pe

0: from Lagos. This is
1: Jordan.
0: 105.5 FM. Jordan 105.5 FM.
2: Ọ̀túnú ìwé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM. Ó balẹ̀ gùdẹ̀ bí ẹ

Ọ̀rọ̀ ọmọọba Adéníyí Adéyẹmí ẹni tó jẹ́ ọ̀gá àjọ tí ìjọba pè ní Ayédèrú eléyìí tí a mọ̀ sí Presidential Foreign Investment Promotion Council ìyẹn Adéníyí Adéyẹmí ó ti sọ pé kì í ṣe òun nìkan lòun dápa àrọ̀ gidigba náà o eléyìí tí wọ́n ka ẹ̀sùn rẹ̀ sí òun lọ́rùn. Àmọ́ ọ̀pọ̀ àwọn ilé iṣẹ́ ìjọba àpapọ̀ míì ó ní àwọn ni wọ́n lọ́wọ́ sí o Adéyẹmí tó wà ní akata àwọn ọlọ́pàá ló ti ń sọ̀rọ̀ náà láti ẹnu agbẹjọ́rò rẹ̀ ìyẹn tí orúkọ rẹ̀ ń jẹ́ Festus Akigbe afurasí náà tún sọ pé òun ti ṣetán òun sì nífẹ̀ẹ́ sí àti yọjú níwájú ìgbìmọ̀ ilé asòfin àgbà ilé tó ń ṣèwádìí ọ̀rọ̀ náà tẹ́ ẹ bá gbàgbé ikọ̀ agbẹjọ́rò afurasí ọ̀hún sọ pé tí afurasí náà kò bá láǹfààní láti yọjú sí iwájú ìgbìmọ̀ náà tí yusuf gadi tó léwájú láti sọ tẹnu rẹ̀ kí ìgbìmọ̀ ọ̀hún tó gbé àbájáde ìwádìí rẹ̀ jáde ó ní yóò jẹ́ títẹ afurasí náà lójúmọ́lẹ̀ o pé ìyẹn ohun tí agbẹjọ́rò rẹ̀ sọ agbẹjọ́rò Adéyẹmí ni òun kọ ìgbìyànjú ìjọba láti mú kí aráàlú má rò pé oníbàárà òun nìkan ló dá ẹ̀sùn tí wọ́n fi kàn án ló dáṣe láì ní bàbá ìsàlẹ̀ kankan nínú àwọn tí wọ́n jọ ń ṣèjọba gẹ́gẹ́ bí ohun tó sọ ọ́fíìsì akọ̀wé àgbà ìjọba àpapọ̀ buwọ́lu àwọn ìwé kan eléyìí tó rọ̀ mọ́ àjọ náà eléyìí tí wọ́n pè ní Ayédèrú tí kì í tó jẹ́ pé wọ́n fún àjọ ọ̀hún ní ọ́fíìsì eléyìí tí ó ń lò ó sọ nínú àtẹ̀jáde kan pé ṣe rí àwa èyí kì í ṣe mí ni àwọn ni o gẹ́gẹ́ bí ikọ̀ agbẹjọ́rò Adéníyí Adéyẹmí gẹ́gẹ́ bí ohun tó ń sọ ó sọ̀rọ̀ yìí ní gbangba láti jẹ́ kí aráàlú mọ̀ bó ṣe ń lọ àti bí gbogbo ẹ̀ eléyìí tí wọ́n ṣe àti mọ́lé oníbàárà rẹ̀ àti ìwádìí eléyìí tí àwọn asòfin ṣe ọ́fíìsì olórí òṣìṣẹ́ nàìjíríà ó ní wọ́n buwọ́lu àjọ náà bẹ́ẹ̀ ni wọ́n fi òǹtẹ̀lú èyí tó fi gba òṣìṣẹ́ tó 314 tó gbà wọ́n síṣẹ́ àwọn agbẹjọ́rò ọ̀hún tún ni ọ̀pọ̀ àwọn olórí agbófinró eléyìí ló yọjú síbi ìpàdé tí àjọ náà pé kódà àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu EFCC wọ́n ni wọ́n fún ní dúkìá wọ́n gba owó lọ́wọ́ rẹ̀ wọ́n sì tún fún ní àmì ìdánimọ̀ pẹ̀lú àtẹ̀jáde náà sọ nínú síwájú pé àwọn èèyàn àti ẹ̀ka iléeṣẹ́ ìjọba tó ṣe pàtàkì ni wọ́n dúnàádúrà pẹ̀lú iléeṣẹ́ náà lára wọn ni akọ̀wé ìjọba àpapọ̀ olùṣírò àgbà nàìjíríà báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà olórí òṣìṣẹ́ nàìjíríà ọ́fíìsì ètò ìsúná àjọ efcc ilé-ìgbìmọ̀ asòfin àgbà tó fi mọ́ gbogbo àwọn olórí ẹ̀ka agbófinró nàìjíríà ni wọ́n bá a ṣiṣẹ́ o tí wọ́n sì ń dúnàádúrà pẹ̀lú rẹ̀ àwọn agbẹjọ́rò náà wá bẹ̀rẹ̀ pé tí gbogbo àwọn èèyàn wọ̀nyí bá a ṣiṣẹ́ báwo ni ọmọọba Adéníyí Adéyẹmí nìkan ṣoṣo yóò ṣe jìyà ohun tí gbogbo ẹ̀ka ìjọba kùnà láti ṣàwárí rẹ̀ ó wá sọ̀rọ̀ ó ní yóò ṣòro fún ẹnikẹ́ni ṣoṣo láì sí ìrànlọ́wọ́ láti tan gbogbo ẹ̀ka ìjọba jẹ àtẹ̀jáde tọ́ni níkú yóò pa ni tòde ò lè pa ni gẹ́gẹ́ bí ìwé ìròyìn ọ̀hún ṣe ṣàlàyé o wọ́n ní àtẹ̀jáde ọ̀hún sọ pé níṣe ló dàbí pé wọ́n fẹ́ jẹ́ kí Adéyẹmí nìkan ru àgbélébu àṣìṣe onírúurú ẹ̀ka ìjọba èyí tí kò yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ohun tí àwọn agbẹjọ́rò Adéyẹmí gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ lórí ọ̀rọ̀ àjọ Ayédèrú eléyìí tí ó ń jà rìnrìn lórí orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí ó wà nínú ìwé ìròyìn punch náà lẹ́ẹ̀ti báyìí náà láàárọ̀ tòní.

0: wọ́n ní àwọn aláṣẹ ti gbé ìgbésẹ̀ pé ọjọ́ kẹta nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí òun náà ni wọ́n máa gbé gbogbo ìgbésẹ̀ àti àkọọ́lẹ̀ àti gbogbo àwọn ohun tí wọ́n ti ṣe tí wọ́n ti kọ sílẹ̀ fún ti ọlọ́pàá ìpínlẹ̀ dídá rẹ̀ sílẹ̀ wọ́n ní wọ́n kó gbogbo rẹ̀ síwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí babó tún fi ojú sùnùkùn kí wọ́n tún fi wò ó dáadáa látàrí ohun tí wọ́n wí lọ́tùn ohun tí wọ́n wí lósì tí àwọn aráàlú sọ èyí tí àwọn tí wọ́n fẹ́ wà lẹ́ka bẹ́ sọ wọ́n ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àwọn kò síwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti fi ọ̀sẹ̀ kan péré láti fi wò ó ìyẹn ọ̀sẹ̀ méje ni wọ́n ní wọ́n máa gbé sí wá orí tábìlì ààrẹ láti fi wò ó kí ìdàgbàsókè bẹ́ẹ̀ àwọn ohun tí ààrẹ ò bá fẹ́ kí ààrẹ ó yọ àwọn ìta ààrẹ bá tún fẹ́ fi kún kan fi sí tí ààrẹ ò bá fẹ́ àti àyọkúrò àti àfikún wọ́n ní ààrẹ ó lè fi sí gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alága fún àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ìṣèjọba ààrẹ yìí lórí bí a ṣe dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ àti ẹni tí ó jẹ́ olórí òṣìṣẹ́ ìyẹn fún ìjọba tó ń lọ lọ́wọ́ yìí Fẹ́mi Gbàjàbí Àmílà òun náà ni wọ́n sọ̀rọ̀ náà lánàá tí ń ṣe ọjọ́ ajé Monday tí wọ́n sì níbi ìpàdé kan tí wọ́n ṣe pẹ̀lú àwọn ìgbìmọ̀ eléyìí tí wọ́n ṣe ní iléeṣẹ́ ààrẹ ní ìlú Àbújá ó wà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè lánàá ọjọ́ ajé náà ló ti sọ̀rọ̀ o tó sì rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé bàbá ó kọrin gidi fún ààrẹ o ó ní bàbá olórí ni yóò ẹ̀yin nọmba wà gbogbo nàìjíríà tá a wà yóò ó ní ẹ dákun dábọ̀ mo fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ bàbá nínú ètò ìdìbò gómìnà tó ń bọ̀ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ tá a wà yóò ní tó máa wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní bàbá o mo fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ bàbá ẹ má fì síbì kan bí bàbá bá bí ọmọ márùn-ún ẹ má sọ pé nífẹ̀ẹ́ ọmọ kan jù kan lọ o ó ní gbogbo wa ohun tó bá yẹ kẹ́ ẹ ṣe gẹ́gẹ́ bí olórí àti bí bàbá ò ní kí ààrẹ kí wọ́n ṣe ipa wọn lórí rẹ o lórí ètò ìdìbò tó ń bọ̀ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ta wà yóò nínú ètò ìdìbò gómìnà eléyìí tó máa wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun ó ní òun fẹ́ èsì àti
1: Awesome talk every day, all day.
0: Akankan pe boya ni ile osun eyan Senator Adémọ́lá Adélékè gẹ́gẹ́ bí ohun tó ń sọ níbi tó ti ń sọ̀rọ̀ náà níbi tí wọ́n ti ń ṣe ìwọ́de fún ti ìgbáradì ètò ìdìbò tó ń bọ̀ ní agbègbè Ọlọ́run dá ní ìlú Òṣogbo ìyẹn tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun níbẹ̀ gangan náà ni ọ̀rọ̀ náà ti jáde láàárọ̀ tó ní Daily Post ló taari ẹ̀ síta ẹ bá ìròyìn ọ̀hún lẹ́nu fàráńdà níbi tó káwọ́ gbéra sí láàárọ̀ yìí.

0: wọ́n ní ikọ̀ ọmọ ogun tí a mọ̀ sí 34 artillery brigade ni àwọn ọmọ ogun tí wọ́n ń ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kó ṣe eléyìí tó jẹ́ wípé wọn kò fàyè gba ìwà wàhálà ìyẹn ní agbègbè ibi tí àwọn dúró sí o wọ́n níṣẹ́ rí àwọn ikọ̀ ọmọ ogun yìí náà ni wọ́n ti wọnú igbó tí wọ́n sì ti lọ gbé òkú ẹnìkan eléyìí tí wọ́n ní ó wà nínú igbó ẹni tí wọ́n pè ní chief ibe anyadu eléyìí tí wọ́n ní ó jẹ́ ti ìlú kan tí wọ́n pè ní aga ní ìpínlẹ̀ imo wọ́n ní àwọn ikọ̀ ọmọ ogun yìí ní abẹ́ àwọn ikọ̀ eléyìí tí wọ́n pè ní operation udoka náà ni wọ́n kógojá lórí ìgbésẹ̀ náà eléyìí tí wọ́n ní wọ́n ṣe wọ́n ní wọ́n ti bá òkú ẹni náà pàdé tí wọ́n sì ti gbé òkú olóyè ibe anyadu eléyìí tí ó jẹ́ ti olóyè ìlú aga ní ìpínlẹ̀ imo wọ́n ní wọ́n ti gbé òkú rẹ̀ jáde o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ṣe jáde láti ẹnu ẹni tí ó tí orúkọ rẹ̀ ń jẹ́ lieutenant colonel olábísí ayẹni èyí tí ó jẹ́ adelé fún igbákejì adarí àwọn àjọ òṣìṣẹ́ nípa ìbáraẹnisọ̀rọ̀ níta gbangba ìyẹn fún ti 82 division fún orílẹ̀-èdè fún.
1: Social media Facebook Jordan 105.5 FM Twitter Jordan 105.
0: Ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ti ẹ̀ka ti ẹnugun náà ló ti ń sọ̀rọ̀ lánàá ọjọ́ ajé mọ́ndé àwọn ọmọ ogun
1: FM Instagram Jordan 105 FM link.
0: Ogun ti wọ ti rí òkú olóyè ibe anyadu eléyìí tí wọ́n ní òkú gbébọn ní pòsìtì náà láàárọ̀ tòní ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ láàárọ̀ wọ́n ní ẹ̀ka ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti sọ̀rọ̀ lórí ìkọlù àti iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe tí wọ́n fi rí àwọn afurasí eléyìí tó jẹ́ wípé egbòogi olóró òun náà ni wọ́n ń tà ó bẹ́ẹ̀ ni wọ́n ní ọwọ́ ba àwọn afurasí méjì eléyìí tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ náà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ìyẹn ọ̀gbẹ́ni Fatai Tijani gẹ́gẹ́ bí wọ́n ṣe bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní àná tí ṣọjọ́ ajé mọ́ndé níbẹ̀ náà ni wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n sì ń gbóríyìn fún àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n pè ní VCRU ìyẹn Violent Crime Response Unit wọ́n ní àwọn wọ̀nyí náà ni wọ́n ṣiṣẹ́ o tí ọwọ́ wọn ba àwọn afurasí kan méjì tó yẹ pé àwọn náà lọ́wọ́ nínú ọ̀rọ̀ yìí eléyìí tí wọ́n ní wọ́n fi ọkọ̀ tírọ́ọ̀kì wọ́n fi gbé egbòogi olóró tó pọ̀ ní agbègbè ìjọra ọlọ́pàá ìyẹn ní ìlú Èkó ìyẹn náà jáde nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní. Wọ́n ní àwọn agbébọn ti pa ẹnìkan tó ti fìgbà kan jẹ́ kánsílọ̀ o eléyìí ni tí wọ́n pè ní kánsílọ̀ agbègbè kan eléyìí tí wọ́n pè ní Riyom ní ìpínlẹ̀ Plateau Daniel Danjuma Chong òun ni wọ́n porúkọ rẹ̀ tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Honorable Star òun ni wọ́n pe o wọ́n ní lára ìkọlù tó wáyé ní ìlú náà òun náà ló jẹ́ wípé àwọn ará agbègbè ìlú ọ̀hún ẹni tí wọ́n porúkọ rẹ̀ ní Senator Dong wọ́n ní òun gangan náà ni ó fìdí ìpànìyàn ọ̀hún ló fi múlẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé fún àwọn akọ̀ròyìn ní ìlú Jóòsì lánàá ó ní àwọn agbébọn náà ni wọ́n pa ẹni tí ó ti fìgbà kan jẹ́ kánsílọ̀ ìyẹn Daniel Danjuma Chong wọ́n ní wọ́n pa o Honorable Star wọ́n ní àwọn agbébọn pa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe jáde lánàá láti ẹnu àwọn olùgbé agbègbè ọ̀hún ìyẹn ìpínlẹ̀ Jóòsì náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ eléyìí náà ti wáyé ní kété tí wọ́n kàn ń dédé ń gbọ́ ìró ìbọn lákọlákọ nínú ìlú ọ̀hún tí wọn kò sì mọ ohun tó ṣẹlẹ̀ kó tó di wípé wọ́n ní ẹni tó ti fìgbà kan jẹ́ kánsílọ̀ náà ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ ó wà nínú ìwé ìròyìn Daily Post ẹ̀kúnrẹ́rẹ́ ẹ bà láàárọ̀ tòní.

wọ́n ní ọwọ́ ọlọ́pàá ti tẹ àwọn mẹ́sàn kan lórí wàhálà àti rògbòdìyàn tó wáyé ní ìlú Jigawa gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa gẹ́gẹ́ bí ohun tí wọ́n ṣe lálàyé ìyẹn láàárọ̀ tòní sínú ìwé ìròyìn punch níbẹ̀ gangan ni wọ́n ti ní ṣẹ́rí àwọn ti mú gbogbo àwọn afurasí àwọn mẹ́sàn eléyìí tí wọ́n lọ́wọ́ nínú wàhálà eléyìí tí ó ń ṣẹlẹ̀ ní ìlú Jigawa ní agbègbè kan eléyìí tí wọ́n pe ọjà ọ̀hún ní gúnjúngú ìyẹn ní ìjọba ìbílẹ̀ Taurau ní ìpínlẹ̀ Jigawa wọ́n ní gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún SP Shizu Adam òun náà ló ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún fún àwọn akọ̀wé ìròyìn punch yẹn lánàá tí ń ṣọjọ́ ajé monday ní ìlú duse ní ìpín tó ń ṣe olúlu ìpínlẹ̀ Jigawa níbẹ̀ náà ni agbẹnusọ ọlọ́pàá ìyẹn SP Shizu Adam níbẹ̀ ló ti sọ pé ọwọ́ ti ba àwọn mẹ́sàn kan lára àwọn tí wọ́n wà lára àwọn tí wọ́n fẹ́ tojú òfin mọ́lẹ̀ tí wọ́n sì fẹ́ dá rògbòdìyàn sílẹ̀ ní agbègbè náà gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé ó wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ ní ẹ lè lọ gba change ìròyìn ọ̀hún ẹ bá ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ yìí

0: Wọ́n náà wọ́ àwọn agbófinró tẹ àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n ní ilé ìtura ni wọ́n wà gẹ́gẹ́ bí ní ìpínlẹ̀ Èkìtì gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì bó ṣe ṣàlàyé pé ọwọ́ àwọn ba àwọn afurasí mẹ́fà kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n pe ẹgbẹ́ wọn ní Alora Confrontality eléyìí tí wọ́n ní wọ́n dá wàhálà sílẹ̀ ní agbègbè kan eléyìí tí wọ́n ní hòtẹ́ẹ̀lì ilé ìtura ọ̀hún ń bẹ ní Ìkéré Èkìtì gẹ́gẹ́ bí agbẹnusọ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkìtì ìyẹn Sunday Abutu gẹ́gẹ́ bí
1: Jordan
0: 105 FM ọba wọn ni àwọn ọmọ ẹgbẹ́ kan tí wọ́n pè ní sucrose ni wọ́n pè wọ́n sucrose àbí sucrose wọn ni wọ́n kà ń pè wọ́n wọn ní ìṣẹ̀lẹ̀ àwọn wọ̀nyí ló jẹ́ pé wọ́n ṣe. Tí wọ́n sì rí dájú pé ọwọ́ wọn ba àwọn afurasí mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé lára ohun tí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì sọ òun náà ni ó ní lára àwọn nǹkan tí
2: wọ́n.
3: Innovation radio has never been.
0: Wọ́n gbà lọ́wọ́ àwọn afurasí náà ó ní ọkọ̀ Toyota Camry kékeré kà àti fìlà.
3: This is Jordan.
0: Logo àwọn àlórà ọ̀hún náà sí ò àti ọ̀pọ̀lọpọ̀ aṣọ eléyìí tí wọ́n ní ó ti yí fún ẹ̀jẹ̀ lọ́pọ̀.
4: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic.
0: Ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ àti ọ̀pọ̀lọpọ̀ sísọ̀ọ̀sì àwọn ohun ìjà olóró lọ́kànjọ̀kan àti headband lóríṣiríṣi náà ni wọ́n gbà lọ́wọ́ wọn. Àbútú ṣàlàyé wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ìyẹn Michael Faladé àwọn náà ti pàṣẹ pé kí ìwádìí bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún kí àwọn tí ọwọ́ sì bá náà kí wọ́n fi ojú wi iná òfin. Ìwé ìròyìn Punch náà ló gbélé náà jáde láàárọ̀ tòní ẹ̀ lọ gba change ìròyìn ọ̀hún níbẹ̀ ẹ bá láàárọ̀ yìí.

ṣẹlẹ APC ni o jawe oluborí ni ìpínlẹ̀ Ọ̀ṣun kò sí kankan tẹ fẹ ṣe sí abudo jawe oluborí ni talent to n sọrọ uzon dima òun lo sọ fún àwọn tí wọn ṣe campaign fún ẹgbẹ òṣèlú APC pàápàá jùlọ àwọn tí wọn wà nídi bí wọn ṣe ṣe awuyewuye ètò ìdìbò tó ń bọ láìpẹ yìí uzon dima ló ní agbúdọ̀ rí dájú ẹ wo gbogbo ọgbọ́n tẹ bá lè dá sí inú a jawe oluborí ni ìpínlẹ̀ Ọ̀ṣun APC ni ó gba ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún wà nínú ìwé ìròyìn daily post náà ló gbé jáde láàárọ̀ yìí bọ́ta wá sọ fún wa iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ iléèwé girama eléyìí tó bá lọ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀ wá sọ fún wa bọ́ta kó wá sọ fún wa talent tó ń sọ̀rọ̀ ta ni wọ́n ń bá wí kálu òun ló ń sọ pé ìyẹn àgbóyè kan nínú ẹgbẹ́ òṣèlú african democratic congress adc ìyẹn kálukálu òun ni wọ́n ní ó ń pe ààrẹ bọ́lá ahmed tinubu pé bọ́ta wá sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó lọ lórílẹ̀-èdè wa ṣàlàyé fún wa irọ́ ni iṣẹ́ kálu ń sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ló ń porúkọ ààrẹ bọ́lá ahmed tinubu lánàá ọjọ́ ajé monday lórí amóhùnmáwòrán ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ òṣèlú níbẹ̀ ló ti ní mo sọ óyá ààrẹ bọ́lá ahmed tinubu bọ́ta iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó lọ wa sọ fún wa kálukálu ẹni tó jẹ́ àgbà oyè nínú ẹgbẹ́ òṣèlú adc òun náà ló ń pe ààrẹ bọ́lá ahmed tinubu pé kí wọ́n bọ́ta pẹ̀lú ẹ̀rí máa jẹ́mi ìṣó tó bá yẹ pé ó dá wọn lójú lóòótọ́ pé àwọn lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti iléèwé girama ìyẹn ní orílẹ̀-èdè nàìjíríà onìkan bọ́ta kan wá ṣàlàyé ẹ̀ fún wa ó ń bẹ́ẹ̀ nùwé ìròyìn láàárọ̀ tòní

0: ìkànnì jordan 105.5 FM ìkànnì alárùbáríkà tọlọrun bá mi.
1: Listen now and turn up.
2: Follow us on
0: ìgbàdé fúnni a pàdé lọ́la lórí ọ̀tún ìwé ìròyìn lágbàre lẹ́dùnmarè ṣùgbọ́n láago.
2: Social media Facebook Jordan 105.5 FM Twitter Jordan 105 FM Instagram Jordan 1.
0: Kan lónìí àtẹ̀mí àtẹ̀yìn.
2: 105 FM Lagos. Listen on the go at www.
0: Ẹ̀tù gbádùn mi lórí ètò bó ṣe ń lọ tágo kan sáago méjì títí ìgbà náà. Èrè olúwàgbẹ̀mílẹ́kẹ̀ Adébáwọ̀lù kọ́ mi ọpẹ́ pàtàkì lọ́wọ́ Peter Ọmọláníyì Razak Adéjàre olóòtú àgbà láàrin Johnson àti gbogbo àwọn ọ̀gá ọ̀gá àwọn àtàjọ wà ní agodo ń bí. Èrè olúwàgbẹ̀mílẹ́kẹ̀ ọmọ Adébáwọ̀lù kọ́ tí èmi jẹ́ MC ìràwọ̀ yín náà rí àgbàlagbà ọmọdé tí ń pẹ́ gbẹ́bà bẹ́ẹ̀ ló kọ́ láàárọ̀ ni mo yọ̀ ọ́ ọlọ́run bá mi sàn ìsìnkà àárọ̀.

0: 105.5 FM.
1: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dù Jordan 105.5 FM. Ọba yẹn jọ ètò pọ̀ ńlẹ̀ yìí lóòótọ́, ṣùgbọ́n ara ọ̀tọ̀ lè tó bó ṣe ń lọ. Ilé àkókò ni wọ́n ti ń gbẹ́dò. Bó bá dé rí òkìtì, ẹranko bí ọ̀bọ ò ṣe farawé bó ṣe ń lọ yóò máa wáyé ní ìkànnì Jordan 105.5 FM ní gbogbo ọjọ́ ajé sí ọjọ́ Ẹtì, Monday to Friday, pẹ̀lú aago kan ọ̀sán. Ètò ìlera, àwọn ojú ọjà, àwọn ọjà olójoojúmọ́ ilé wa àti ìròyìn ọjà wa lágbo amúlùúdùn, ìròyìn eré ìdárayá lágbo òṣèlú, ìdílé aláyọ̀, ẹ̀fẹ̀, àwàdà, ẹ̀wò, àtàtò ìyọ́dún lè tó bó ṣe ń lọ ní ìkànnì Jordan 105.5 FM. Ẹ má dá òtẹ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dángájíá lẹ́ máa bá pàdé lórí ètò bó ṣe ń lọ lójoojúmọ́, bó ṣe ń lọ lọ́ba ètò, nítorí pé ó dùn yàtọ̀ yàtọ̀.
2: Bẹ́ẹ̀ni, kò sẹ́lẹ̀rẹ̀ ehoro, kò sólókìtì ìjímẹ̀rẹ̀, kò sẹ́dá tó lè bẹ́jáwẹ̀ láàrin àgbà mi. Tó bá jẹ́ ti ká pèrè lórí rédíò MC Ìràwọ̀ Akéwéjẹ̀ orí rédíò, ẹ máa gbọ́
3: lórí ìgbà mi ti dé. Ayé ẹ wọn bá mi jó yé. Ẹ ṣáà ti rí sẹ́ńtúrì náà ló sọ̀rọ̀. Èmi ọmọ yín tó tọ́nà ni. Ẹ máa gbọ́ ètò MC Ìràwọ̀ Akéwéjẹ̀ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò. Don't touch it. Ẹ máa gbọ́.
4: Ìgbà mi ti dé. Ayé ẹ wọn bá mi jó yé.
3: Ẹ ṣáà ti rí sẹ́ńtúrì náà ló sọ̀rọ̀. Èmi ọmọ yín tó tọ́nà ni. Ẹ máa gbọ́ ètò MC Ìràwọ̀ Akéwéjẹ̀ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò. Don't touch it. Ẹ máa gbọ́.
4: Ìgbà mi ti dé. Ayé ẹ wọn bá mi jó yé.
3: Ẹ ṣáà ti rí sẹ́ńtúrì náà ló sọ̀rọ̀. Èmi ọmọ yín tó tọ́nà ni. Ẹ máa gbọ́ ètò MC Ìràwọ̀ Akéwéjẹ̀ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò. Don't touch it. Ẹ máa gbọ́.
4: Ìgbà mi ti dé. Ayé ẹ wọn bá.
5: I am Jesus, there is no fear. He lives right.

0: ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé wọn ò mọ̀ nípa ètò ìṣúná ara wọn. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ èmi ò takú ẹnikẹ́ni o. ẹ má fi tí aburú kẹ fi gbọ́rọ̀ mi o. a bá ń sọ̀rọ̀ nípa ètò ìṣúná ara ẹni. personal financial.
1: kọkọ ayé mi kó má bọ sọwọ ọta.
2: ìwọ nìkan ló lè sọ.
1: awakọ ayé mi má wà mí dànù.
2: mo fi ní ṣubú.
0: a máa ń gbé àwọn nǹkan kan kan síra wọn lórí ìdáwọlé wa nínú ayé tá a wà yìí.
1: nínú ayé tí mo.
0: níkẹ́kọ́ la wọlé lélẹ̀ òun ló gbà lọ́wọ́ àǹtí tọ́pẹ́ alábí lórí ètò ètò yín bó ṣe ń lọ tò ní ọjọ́ ìṣẹ́gun.
3: lọlé kan ogun já láyé.
0: ẹlòmíì ìdojúkọ ránpẹ́ ló ní lórí òwò. eléyìí tó ń ṣe ìṣubú kékeré ló ní kò dẹ̀ sẹ́dá tó máa ga láyè yìí tí ojú rẹ ò ní rí nǹkan.
1: nínú ayé tí mo wà yá.
0: tó bá ń ṣe òwò kan tó bá dojú délẹ̀ tí ò jọra wọn bóyá o bẹ̀rẹ̀ òwò yẹn ní oṣù àkọ́kọ́ ìyẹn january ọdún yìí mo fi ṣàpẹrẹ ni o nígbà tó máa di june kò jọra wọn òwò yẹn ò lọ. ẹlòmíì tírú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí ẹni kí ni ó rò lọ́kàn yóò ná àwọn ará bíi ti dé. gbogbo nǹkan kọ́ láyé ayé ayé ń ṣe ni tí mò ń sọ
3: ni.
0: iṣẹ́ ọwọ́ tó kọ́ tí ò bá lọ déédéé yẹra ẹ wò. àwọn àgbà tán ní tó bá kọjú sí ọkọ òta tó bá kọyìn sí ọkọ òta tó bá kò wọ nìkan kó tẹ́rù ara rẹ pa ṣé wọ́n gọ̀ ni. ẹ lọ bí àwọn dangote léèrè ẹ bí ọ̀tẹ́dọ́lá ẹ bí maika denuga ẹ bí àwọn màmá alákìjà àti gbogbo àwọn tó jẹ́ pé làmìlaka èèyàn jàǹkàn-jàǹkàn tí wọ́n fi iṣẹ́ kan méjì tí wọ́n fi débi tán dé. ẹ bí wọ́n léèrè wọ́n á sọ fún yín pé kì í ṣègbà táwọn bẹ̀rẹ̀ làwọn débẹ̀ wọ́n ti ṣubú ṣubú ṣubú ṣubú gbogbo orúnkún ti bó. kò sẹ́dá tó bá ń ṣe nǹkan kan méjì mẹ́ta kì í ṣe ayé o. ẹlòmíì a máa wò wípé ó yẹ kí okòwò mi ó ti gbèrú ju báyìí lọ àwọn tá a jọ bẹ̀rẹ̀ ti ṣe kinní kan àwọn aráàlú wa tún ti dé bí àwọn aráàlú yín kankan ò tẹ̀lé ọ. tún mí ṣe ni kí nìdí tẹ́yìn fi wò wípé tẹ́ ẹ bá tẹ̀ sórí ifá àwọn òyìnbó tá à ń pè ní gọ́gù wípé who is the owner of nigeria tán máa fi gbé orúkọ dangote síbẹ̀ torí wípé wọn ò dá okòwò ẹyọ kan sílẹ̀ ni ọ̀nà tí wọ́n ń gbà tó ń gbà wọlé fún wọn pọ̀ gan. dangote a máa ṣubú dáadáa o àwọn náà máa pàdánù lọ́pọ̀lọpọ̀ gbà. ṣùgbọ́n ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí lọ̀rọ̀ dangote bí eléyìí ò jẹ́ èmi ò jẹ́ ni.
3: ẹni bá níyàn lọ́rùn ló lẹ́
0: kó kó jà. ṣé gbogbo ìgbà náà ló jẹ́ pé ẹ máa kówó yín lọ bí lọ sọ́hún owó tó yẹ kó o fi dára rẹ lókòwò kó o fi gbèrú sí ẹlòmíì ti kó sọ́wọ́ àwọn babaláwo èké pásítọ̀ èké àfa irọ́ wọn ti gba gbogbo owó wọn tán. ẹ bá gbọ́ tẹ́lòmíì bá pè yín báyìí tó bá ní ẹ̀sà mo ti jáde mo ti fi bí 500,000 mo ti fi wójútù sọ́rọ̀ ara mi 500,000. kílẹ̀ wo kí ló ṣẹlẹ̀ irú ogun wo nìyẹn. ó ṣì get ni kò get ẹ dáadáa. ọmọ mi rántí orin ẹ̀gbọ́n mi kẹ́hìndé oríyọmí tí ó kọ pẹ̀lú king dr saheed òṣùpá. mr kẹ́hìndé oríyọmí nìkan ló dakọ ìyẹn tún yàtọ̀. wọ́n ní arákùnrin

0: lo ba fa pe ko bo un tendi
1: oro tin ja
0: de ko o ri pe igbe aye ton gbe leko o sise ko to je ni
1: ma fe mi
0: wa o pe ojo won wa a fa e ba n wa nkan se ta fa ni ko lo 100,000 wa ola pa fa on je eyan daada ni ngba to ma 100,000 dodo a fa ba ni wo se 100,000 o le fi bere owo o le fi bere business wo a ma gbe ru si ni ba ni ose kan be nbi kan fun iro mu pa bere business ye ko gbaruku ti ko ma se ohun to ye ko se nipa owo to n se nipa ise yen ko ko ba gbaruku ti owo te eyan ba fi 100,000 bere lasiko yi e ma ja tan ra wa je to ba mo nkan to n se lati pase owo yen wa ti be tu ni owo mi legbe mi e so fun mi ise aye na ni ise ni to lorun ba mi fun ni anfani a fun on ni owo to to 20 million naira ni bi odun mewa seyin ewo 20 million odun mewa seyin o
1: awon kan aye mi ma wa mi
0: o wa fi nse faaji o fi nse falafolo o ra oko o gba won moge awon re je mu alejo lowo o ba wa ti o ba en to ba lo wa ki ti o ba lo dada o lo ni enikan na cha lọlọrun tun jinki owo fun tohun kole o ko e tohun o mo gbe o si tu ko e ti o mo fi rent fawun yin pe ododun ohun sa ma ri nkan kan tori a le so eni mo ni o mo na eni ma na o si mo la e ja ma pinu nipa igbese aye ara wa lori ise ta nse ki se gbogbo nkan logun aye le mi so mi o ni ko sogun oro si ni jarogun ṣùgbọ́n àwọn financial kan àwọn financial issue kan wà tó jẹ́ wípé a gbúdọ̀ máa lara wa lọ́yẹ̀ lé lórí kì í ṣe gbogbo ìgbà tí okòwò àbí iṣẹ́ tẹ bá ń ṣe tó bá dojú délẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ náà ní iṣẹ́ ayé. ẹ wo àwọn iná bọ́ọ̀bù tá à ń lò nulé ẹni tó dálẹ̀ tẹ bá gbárí sáàsì nípa rẹ̀ kì í ṣe ẹ̀kan tó bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn náà ni ó gé ni aeroplane ta n gbe fo lọ sí America lọ Canada lọ Dubai lọ gbàlàwo ẹni tó rí tọ́lọ́hun fún nímọ̀ ẹ̀ tó bẹ̀rẹ̀ ẹ̀ kó tó lè pa àwọn míì náà ti àtọ̀dọ̀ ẹ̀ náà ní ọgbọ́n rú nǹkan bẹ́ẹ̀ láti dálẹ̀ kì í ṣe ẹ̀kan ṣoṣo ló bẹ̀rẹ̀ ẹ̀rọ ta tẹ̀yìn tẹ́ wà nílé tẹ́ fi ń gbọ́ wa nílé katakata ketekete táwọn olóyìnbó ń pè ní transmitter ẹ̀bẹ́ èèyàn kan ló ṣe ìbá ọmọ kan ló ṣe ọmọ kékeré ṣùgbọ́n kì í ṣe ẹ̀kan ṣoṣo ló gbé kalẹ̀ ẹ̀rọ ọ̀hún náà kan ló wá di ìwúlò fún gbogbo ayé lónìí tá a fi mọ àwọn information àwọn ọ̀rọ̀ tó ń lọ òun lẹ fi láǹfààní láti mọ ẹni tó ń pè lmc ìràwọ̀ náà bí ò bá sí transmitter ìyá ẹ̀ lè mọ mi lẹ́yìn kankan bọ́lọ̀ ò bá fún lọ́gbọ́n pé kó lọ́pọlọ àti láti dá nǹkan kan lẹ̀ tí yóò di pé àwọn àtò máìkì mọ́ra wọn tó gbá mọ́ra wọn yóò máa gbé wa wá sọ́dọ̀ tí yín ẹ̀yìn náà máa bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ a máa ṣe àwọn ìwádìí kan nípa ara wa kì í ṣe gbogbo ẹ̀ náà lógun ayé kí yẹn máa jẹ́ fún tọlọ́gbọ́n àtòlóye ní ọ̀sán tòní mo ń bọ̀ kí n tó wá sọ̀rọ̀ arábìnrin yẹn àmọ̀ràn wa náà nílò lórí ọ̀rọ̀ tá a sọ lánàá mo ń bọ̀

bá ṣe bi tó yẹ kí wọn náà wà ló wà yìí lóhun tó kàn ló ń ṣe ṣiṣẹ́ tó yẹ kó o mọ́ ṣe ló ń ṣe ṣe yẹ àwọn ìgbésẹ̀ tó yẹ kó o gbé ló ń gbé mo sọ fún wa lẹ́ẹ̀kan o mo ní ọ̀nà kan ò wọ́jà àwọn ìdojúkọ míì wà a sì wà lórí ìpè tá à ń gbé wọ tẹ́ bá ti ń wọlé àmọ́ àwọn ohun tó yẹ kó o ṣe kí ètò ìṣúná rẹ lè gọgọ sókè dáadáa ìjọ òun ṣe kì í ṣe gbogbo ẹ náà ló gun ayé o 0906000 3352 tàbí 0705169712.

0: Hello.
1: Erica.
0: Ekasu, ma.
1: Ekasu, sir.
0: Yes, ma.
1: Moji don so la tata la ita.
0: Ya mi moji era ma.
1: Seri mama yi. Edu ko let ma go go story da ma mu wai. Seri nko to se ya e ti a se ra kire ni. Nko la lo se ya yen o. Se mo so fun yi. Se ti ba so fun yi pe ke lo si ago wi. E na bi ere ya go. Ya bo mi wa lo pe be. Ironu ebi lo ma paya e ti a yo ba se mu la si ago. Ko jo fun asa dura le kan. Seri ibi ti awon ele ise de omo mefa ni ya bo mi wa bi. Okunrin meta o bi sibo bi. O bi awon omo mi wa obirin meta sibo bi. Mommy mi ni last born. Mommy mi lo koko ku. Ẹ àwọn àkọ́jọ ọkùnrin tí màmá bí tó jẹ́ mẹ́ta síbò mi mi ò mọ̀ wọ́n bí mo ṣe dàgbà tó
0: yìí.
1: Ṣé nígbà tí màmá kú. Ṣé bá rí bọ́ ṣe pápá sí màmá. Wọ́n jẹ́ ṣe bí pa màmá kú.
2: Lagos lesson on the go at WW.
1: Ìkọ́nu ọlọ́run ló pàdé lọ ní ìyàwó ló ń ṣe. Gbogbo àwọn tí àwọn ń ṣe yìí. Bọ̀ láìsí. Ṣé rí ìyá yẹn? Kẹ́rìngbà mi àwọn kan wà lẹ́yìn pé àṣẹ wà lẹ́nu wọn. Àwọn tọ́lọ́run ní ọ̀lọ́tọ̀ tó yẹ pé bí ìránṣẹ́ ẹgbẹ́ lónìí kò ní gbégbá pásítọ̀ bọ̀ tó máa tọ́ pé ọlọ́run ń lò ẹ̀. Irú wọn gbọ́dọ̀ ká lu ṣé ètò fún yàn. Bàbá wa fi ẹnu yẹn ṣàdúrà fún yàn. Ó máa dáa. Kẹ́rìn ìyá ò lè dádúrà yẹn gbà. Orogun ńlá ló ń ja màmá. Màmá máa ní láti bó jẹ́ Muslim ni màmá tó bá jẹ́ Christian ni màmá. Kí màmá lọ bá àwọn tó mọ àdúrà àwọn tó yẹ pé ọlọ́run ń lò màmá ní ìdíṣẹ́ ìṣẹ́gun tó yẹ pé wọ́n máa fi màmá sáàárín báyìí wọ́n máa gbàdúrà lé màmá lórí torí ogun ńlá ló ń ja màmá. Bẹ́ẹ̀ ni sà ṣe nítorí ẹ̀gbẹ́ ìrànlẹ́ ìṣẹ́ mi ò ṣe ń wèrè yorùbá ẹ wèrè yorùbá kẹtọ́ òwò délẹ̀ èpè lọ́ máa ń gbéra wọn ṣẹ́ agbára dẹ̀ wà láwọ̀ wa yìí tó yẹ pé àtọ́ fi ṣàdúrà fún yàn. So màmá ò lè dá àdúrà yẹn gbà. Ogun kékeré kọ́ ló ń da màmá.
0: Ẹ ṣeun àti mo jí láti sátàlàyé tán. Ó lágbára ò ṣe ń bọ́ 09060003352. Ònà lè fi bá wa dá sí i.

0: Hello. Hey, garçon. Ojo po yin o jagere. Te ba le pe wa pada. 0906000335. Oro lan ti mo ji so yo. Hello.
1: Hello, garçon.
0: Hey, garçon ma.
1: Ẹ kú ètò ọpọlọ yìí ò ní jọba o.
0: Àmì mà.
1: Olúwa máa ràn yín lọ́wọ́.
0: Àmì àmì.
1: Ọwọ́ ilẹ̀ máa fi dẹ̀tọ̀ yín.
0: Àmì o.
1: Kẹ́rì gbogbo nǹkan tẹ̀ mú wa fún wa, nǹkan tó lọ́gbọ́n lórí
0: yìí. Orúkọ yín mà.
1: Orúkọ mi Bọ́lá Akérèlé láti ilé epo òkèrè.
0: Ẹ káàbọ̀.
1: Kẹ́rì màmá yìí, Ọlọ́run kò ṣàfihàn. Ọlọ́run kò jọ ọ́, kó fi àánú ìyá yẹn káwọn ọmọ yẹn lójú. Nítorí èmi náà ti rí ìrírí irú ẹ̀ débi wípé wọ́n ń sọ wípé ọkọ ìyàwó ẹ̀ ló ń ṣe ó dẹ̀ ti bímọ mẹ́rin ìyàwó tó máa ṣe ọkọ kíyà yẹn lọ sórí òkè ó lọ bá àwọn wòlíì tó gbéná tó ń gbàdúrà fún mi ó tún wá bọ́ra ẹ̀ sí ìwò fọmọlúwàbí ọmọ ọgbọ̀ngbọ̀ òru ó fi gbogbo ohun tó wà lára ẹ̀ kò ní ọjọ́ oṣù mẹ́sàn-án nǹka ṣe kẹwà ó fi gbọ́n lọ́run sọ̀rọ̀ fúnra rẹ̀ bóyá ibi tó ti ń ṣe oore fún ìyá táwọn ọmọ ti ń ṣe ìyá ti rojọ́ fẹ́nìkan àwọn ọ̀rẹ́ yá ọ̀rẹ́ mi orí tọ́mọ mi ń ṣe ọmọ mi báyìí orí ẹ̀rọ ọmọ mi lágbẹ́dá báyìí ló ṣe ọkọ báyìí fún mi gbogbo alẹ́ fún mi kò tó dé bàbá àwọn ènìyàn wá ó yẹ ká máa ṣọ́ra gbogbo ọ̀nà láàrin ọ̀rẹ́ tá a ní ẹbí mi náà tún wà tó jọmọ bàbá ọmọ ìyá ẹ gbọdọ sọrọ ọmọ yín lójú ẹ àgbègbè dínà olúwa tún ìyá yẹn sílẹ ìyá yẹn padà láàánú gbà lórúkọ jésù ó ṣàwọn nǹkan tá a ṣe kó bọ́ sí ìfọmọlúwàbí lọ́jọ́ ìṣẹ́kù 3 days ọlọ́run àgbọ́ ọlọ́run àdéhùn yẹn sílẹ̀ á dá ọkàn ọmọ yẹn á dá ọkàn ìyá ẹ padà sọkàn ìbàyẹn lágbára ọlọ́run bàbá ẹ máa dé tó gbà gbogbo ohun tẹ̀ ń ṣe báyìí lórúkọ jésù ilé àtọ̀nà tí inú òní dàrú
0: àmì ọ̀
1: ẹ̀ṣẹ̀ àgbádùn yín
0: ọ̀ àbí tó bọ̀ bọ́lá kérelé láti ilé epo òkè odò ẹ̀ṣẹ̀.

0: Hello. Ẹyin rẹ̀ lóyún lọlẹ̀ tẹ́ bá ti pè wẹ́ dàkún ariwo gbúdọ̀ máa sọ káriwo tún máa sọ dùgbẹ́ léléyìí akínọlá akín dùgbẹ́ akínọlá ọmọ ìyé èkìtì àbọ̀ ọmọ ìyá ìjẹsà dùgbẹ́ náà lélẹ̀ ó pè ní lẹ́yìn ọlọ́run.
1: Mo kí gbogbo àwọn tí wọ́n ti sọ fún bákan ìwọ̀n ló dàbò. Sẹ́rí ìbéèrè tí màá bá ti ẹ̀kọ́ béèrè náà ni bí ìwọ̀n bẹ́ẹ̀ ti sọ kọjá lóòrè pé ṣé màmá gbòòrò pọ̀ máa yẹn sì wà láyé ọmọ àyọjú sí ìlú wọn gbòòrò pọ̀ wà láyé. Ó ti níyàwó àpótí lọ́kọ̀.
0: Mi ò àwọn ti béèrè yín báwọn náà gbọ́ wà báyà mi ò sì fẹ́ máa gbé èèyàn sórí afẹ́fẹ́ báwọn.
1: Tọ́ba ti níyàwó.

ẹgbẹ́ nǹkan tẹ́nìkan sọ lánàá ó ní àná náà ni lórí ètò náà ni wọ́n ti sọ tán ni ẹlòmíì tó bá gbé nǹkan ránṣẹ́ sọ ní ọmọ mi ló fún mi ní owó kan 20,000 ló fún mi lọ́sẹ̀ tó kọjá ọpẹ́lọpẹ́ ọmọ mi tá a fi jẹun ókè èmi àti mr damin lájọ sọ nígbà táwọn tí wọ́n gbé ètò yìí tími àti wọ́n ríra làwọn ń jíròrò lé lórí ẹlòmíì ọmọ ẹ ń ṣe fún ẹ ó pé àbó ò pé ó ń fọwọ́ ṣukúrú àbí ó ń fi nǹkan ránṣẹ́ ó ṣáà ń fi owó ránṣẹ́ ó ń fowó ṣe gbogbo ẹ̀ fún ẹ ó ń ṣèwọ̀nba tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ọmọ sí òbí ó ń ṣe fún yín ṣùgbọ́n tẹ́ bá ti wà láàrin àwọn èèyàn ìwọ̀nba ni kẹ́ ẹ rojọ́ ọmọ yín mọ́ torí pé àmọ́ ẹni nínú ẹni àmì ìyànnú èèyàn ojú la rí kò sẹ́ni tó rí odò òkun ọmọ làkejì.

0: and make sure that as an entrepreneur, you're good. And for every value talk that we have on this show, we are giving back to the society. So welcome to the show. And we start with the Market Square segment, where we give you all things markets, from the traders to the buyers and everything in between. Then we have the Real Estate Revolution show by 5:15 p.m. where they talk about all things real estate, how to make money through real estate, and how not to make a mistake when buying real estate, how to make the best of real estate. Then by 7 p.m. we have the Value Talk segment, where we talk all things values, morals, where we share real life stories, and we want you as a person out there to contribute to our story and let everybody become a better person, better part of themselves, or best version of themselves. My name is Oreoluwa Fatogun, and you can call me Dijorezi for the entirety of the show. Mr. A, yay,
1: it's coming. Ẹ kú àtàárọ̀, ẹ kú bójọjọ ṣeré. Báwo lọ́jà lápá ọ̀dọ̀ tí yín ń bẹ̀ yẹn? Ilé lẹ́yìn wà látàárọ̀, ó ní ìdí tẹ́ fi wà nílé. Báwo lára gbogbo ẹ̀yìn tẹ́ wà nílé tó jẹ́ pé bóyá ẹ̀ ń ṣe àìsàn kan àbí mi, Ọlọ́run bà mí ò bà mí dáwọ́ lẹ́yìn lágbára Elédùmarè. Ẹ̀ ní ṣàìsàn ẹ̀yìn tẹ́ ṣẹ́gun sí náà lẹ́ jèrè ẹ̀. Gbogbo wàhálà yín kò ní já sásán lágbára Ọlọ́run. Òní yìí náà ni ọjọ́ ìṣẹ́gun. Mo wá gbà ládùúrà pé Ọlọ́run ọba mi á ṣẹ́gun ayọ̀ fún èmi àti ẹ̀yin. Ẹ kúrò lẹ́ ní gbogbo ibikíbi lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ọkọ̀ ìrọ̀lẹ́ Evening Drive lè bó pé lórí ìkànnì alálùbáríkà Jordan 105.5 FM. Níbi tí a ti ń sọ àwọn ọ̀rọ̀ tó nítumọ̀, àwọn ọ̀rọ̀ tó fa kò mọ òkun tó máa yé yín, àwọn ìgbélárugẹ ìdókòwò àti agbátẹrù àwọn tí wọ́n ní ìmọ̀ nípa ohun tí wọ́n lè ṣe, tí wọ́n lè sọ dowó. Ilé iṣẹ́ Jordan FM náà lẹ ti rí àwọn àǹfààní bẹ́ẹ̀. Kò sí ilé iṣẹ́ míì tó ń bá wa dùn, torí pé àwa a ní ìfẹ́ ọmọnìyàn lọ́kàn, pàápàá tó bá ti dọ̀rọ̀ wípé àwọn nǹkan tá a lè ṣe àtàwọn nǹkan tá a lè yẹra fún nípa bí owó ṣe máa wọlé sí àpò wa. Ilé náà la tún fi kí yín lónìí fún ọrẹ ọ̀fẹ́ tọ́lọ́run fún àwa ta fi wà láyé, ta wà láyé láti tún fi wá sórí ètò lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn. Bó tẹ̀ jẹ́ pé èmi ti wà pẹ̀lú yín látàárọ̀, àjọṣe tàárọ̀ ni àtúnjú tọ̀sán ìmọ̀ ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn náà. Àtúndúpẹ́ àwọn kan náà ràárọ̀ wọn ọ̀rọ̀sán, àwọn kan rọ̀sán tí ìrásìkò ta wà, ṣùgbọ́n kì í ṣe pé wọn ò mọ ṣe o, kì í sì ṣe pé bóyá Ọlọ́run ọba mi ń bínú sí wọn bó ṣe wò olúwa ní ìṣọ́lá ni, ṣùgbọ́n àánú làwa rí gbà. Ẹ kúlé làkára lé, ẹ káàbọ̀ làkérò náà. Ìdéǹde tá a wá dé lónìí, àníkólókó má roko o, bẹ́ẹ̀ àníkólódò má rodo, àníkẹ́lẹ́ kọ́lọ́nà má yẹ̀nà. Gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ti ń ṣe lásìkò yìí, ẹ já fojú sí. Gbogbo òwò tẹ́ ẹ bá ń ṣe, ẹ gbájúmọ̀ òwò yín, ẹ má nǹkan gbèrú yín látẹ̀yìn. Ẹ̀yẹ̀rú ọ̀kínní mi Ọlọ́fàmọ̀jọ́ Ọlálọ́mí ọmọ Abisùjòkọ̀ Ọ̀fọ̀mọ̀ká ẹrú ẹ̀ ló mọ̀ ká. Ọlálọ́mí ẹrú ló mọ̀ ilá kájọmọ lọ nílé bàbá tó bí mi lọ́mọ. Ẹ̀rí Olúwa gbé mi lékè, Adébáyọ̀ ló kọ mi. MC Ìràwọ̀ yín náà ni àgbàlagbà ọmọdé ti ń pe ẹgbẹ́ bàbá ẹ̀ lórúkọ. Mo ní kì í ṣe bíi ti gbéraga, ohun Ọlọ́run ọba mi ló dirí ẹwà fàkùkọ̀. Ẹ kú lé sá, ẹ kú lé mà, ẹ kúrọ̀ lẹ́. DJ Ọ̀rẹ́sì olóńgbé wa débẹ̀, àtàárọ̀ báyìí mo kàn jónú stúdíò ni. Bó tẹ̀ jẹ́ pé inú mi ò dùn dáadáa, ṣùgbọ́n ìgbà tí mo ti rọ́ọ̀rẹ́ ń sìn, mọ̀ pé yóò gbé mi débẹ̀.
0: Yes, so yeah. As you've heard it from the horse's mouth, welcome to the show. And we'll go on a quick break right now before we come to tell you what we are talking about today. It's all about offline and online market. Is the online market, is it hindering the offline market, meaning the normal physical market, or is the or are they working together? So that's what we're talking about today. Let's go on screen break and we will be back.

0: Ọlọ́run àwọn bàbá wa, Ọlọ́run àwọn bàbá wa, Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run àwọn bàbá wa nínú ìgbàgbọ́ tó ti ṣe tán láti ṣiṣẹ́ agbára bó ṣe máa ń ṣe nínú ìjọ àtúndá olú apostolic church ológo jùlọ gbalẹ̀mọ́ assembly lábẹ́ àṣẹ ìpè Monsignor Apostle Dr. Joseph Ogunbemi JP bàbá alákòóso àti ti ìfàmìlóróyàn Prophet Gbadega Ogunbemi bàbá aláṣeyọrí níbi ìsìnwọlé májẹ̀mọ́ ọlọ́jọ́ mọ́kànlélógójì pẹ̀lú ọ̀wẹ̀ àti àdúrà èyí tí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù keje sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ ọdún 2026 ní July 1st, 2026 láago mọ́kànlá àárọ̀ ṣaago mẹ́fà ìrọ̀lẹ́ wọlé májẹ̀mú yóò wáyé ibi tí ọlọ́run yóò ti máa lo Reverend Dr. Prophet Matthew Sore tirẹ̀ aka ọbani jésù àti àwọn ẹni àmì òróró ọlọ́run aláàyè grace night àṣálẹ́ orin ìyìn yóò wáyé ní August 7th, 2026 bẹ̀rẹ̀ látàgo mẹ́wàá lẹ́mọ ju kẹlẹ̀ ọjọ́ kẹwàá oṣù kẹjọ August 10th ìsọ̀kalẹ̀ wọlé májẹ̀mú níbi tí bàbá aládùúrà Primary Dr. Samuel Amúlùdùn yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú àwọn ẹni àmì òróró ọlọ́run aláàyè ọlọ́run àwọn bàbá wa làkúrí ìwọlé májẹ̀mú ọdún yìí o ìjọ àtúndá olú apostolic church ológo jùlọ gbarimọ́ assembly èyí tó wà lójúrin Jumboland ọpẹ́ ìlú àgbàdo ní ìpínlẹ̀ Ògùn ni yóò ti wáyé fún àlàyé àti ìtọ́ni ẹ pé Prophet Gbadega Ogunbemi bàbá aláṣeyọrí sórí 0706-661-9658 tàbí 0815-242-8554 ẹ má ṣaláìwá torí gbogbo ènìyàn pátálápè ọlọ́run àwọn bàbá wa ti ṣetán láti dáhùn àdúrà olúkúlùkù Jésù ni Olúwa.
1: Mo sọ̀rọ̀ jáde nínú yàrá májẹ̀mọ́ àfi ojú kòòrùn àjátá ìjẹ́pá jẹyọ̀ tí ìrìn àjò májẹ̀mú ìjẹ́ wọ 37 léni mo fi súré fún ọ ò ní wà bákan náà mọ́ ogun tó fẹ́ suẹ́dọ̀ níwòwò ogun náà gbiná dànù màmá ọmọ rẹ ti pa ilẹ̀kùn yẹn bàbá mi jó sọ́dí ẹ̀rín mọ́ ẹ lọ́wọ́ inú rí adùn ní àṣálẹ̀ yìí wàrà àánú gbà ogo rẹ jẹ máa tayọ o ṣe dádúró mọ ìjánu lọrọ rẹ tọ sí bẹẹ ló máa rí jésù olúwa wa àmì àmì àmì lórúkọ jésù orúkọ mi ni Prophet Gbadega Ogunbemi láti inú ìjọ àtúndáolú apostolic church ológo jùlọ gbarimú assembly ní gbogbo bíkíbi tẹ bá ti ń bọ láti yànà pájà oṣòdì ẹwọ mọ́tò tó lọ ságbàdo tógẹ́tì àgbàdo tógẹ́tì ẹ bọ́lẹ̀ ní ẹsọ fún onímọ́tò nípa alákọ̀ọ́kọ́ lẹ ti fẹ́ bọ́lẹ̀ láti alákọ̀ọ́kọ́ yẹn ẹlọ́pẹ́ ẹ fẹ́ wọ ọ̀kadà dálémọ́ láti dálémọ́ ẹlọ́pẹ́ ẹ gbé ọ̀kadà yípẹ́ lọ sí Jumboland ojúrin àpè méjì ń bẹ̀ wá tí máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò tí ń wọlé tí ń jáde ní ìrìn àjò náà nínú ilé náà ní chọ́ọ̀chì náà lórúkọ olúwa yóò dára fẹ́mi àti ẹ mo ní èmi àti ẹ àwọn rí ogolo gbọ́ mi àwẹ májẹ̀mú ti pé 37 days oh my god sunday eléyìí la máa sọ̀kalẹ̀ sunday eléyìí la máa sọ̀kalẹ̀ olúwa ti sọ pé kí n prepare òróró sílẹ̀ àwọn 5,000 people òróró àwọn 5,000 people ó wà tí máa pín tolúwa ní ká pín lọ́fẹ̀ẹ́ ọṣẹ àánú náà wà tolúwa ní kí n pín ní ọ̀fẹ́ mantu tó jẹ́ anki 5,000 anki náà mantu lolúwa ní ká kí n pín ní ọ̀fẹ́ gbọ́ mi mantu yẹn tá a bó tó bá ti lò ó ní iṣẹ́ àṣírí tolúwa ní kan fi ṣe gbọ́ mi anki yẹn òfin ojú ọ̀jẹ̀ fífi kún mú olúwa ní kọ́ máa fi sí orí gbọ́ mi dáadáa ẹni àìsàn yóò wọlẹ̀ tó bá fẹ́ gba contract ìwọ fi sùn ìwọ dé sórí àbí kò dé lọ síbẹ̀ kò fi sórí síbẹ̀ lórúkọ olúwa ó wà á rí contract yẹn gbà ìwọ tó bá wọmọ ìwọ fi ànkì yẹn fi sínú inú rẹ wàláì ọlẹ̀ ọmọ máa sọ bẹ́ẹ̀ ni iṣẹ́ ànkì àtòróró àti ọṣẹ ó ṣiṣẹ́ o májẹ̀mọ́ ní sáàmù láǹkà síbẹ̀ iṣẹ́ májẹ̀mọ́ jẹ́ ti ń lọ lórí rẹ̀ gbọ́ mi ó gbúdọ̀ wá ní ọjọ́ sunday láti aago mẹ́wàá ní program ti máa bẹ̀rẹ̀ gbígbà tọlọ́run máa tú wa sílẹ̀ gbọ́ mi ní ọ̀la mo máa jáde síta agbé ọlọ́run ga tó fún wa ní ọmọ tuntun ní ọ̀sẹ̀ tó kọjá celebration ni wo mo máa ń sọ fún ẹ ilẹ̀ májẹ̀mú wà nínú ìjọ àtúndá olú gbáre mú ọmọ tuntun àtúnmẹ́ni tó lọ sọ hospital bill wa mo gbàdúà owo angeli to ma so gbese re loruko oluwa baba mi o ya ko yan ti e amen ye doctors of wa aforuko hospital ya fi bu wa lati torori afefe lawa doctors of wa pe o en pe eyan kan wa so wo wa inu le yara majemu wa olorun ti mo pe mo sise re olorun je ran eyan ko lo sowo gbo mi mo gbadua gbese ori gbese re arugbo ojo ma san nitori mo je bejo tete wa lola ah o ma lagbara a ma bere program ni 9 a pari 1 lati 2 inajo isomo loruko ti bere inajo isomo loruko ta lati bere ton bayi eh o gbo eje mo mu niyan ojo sunday ni ko wa gba anki matu ati ororo ati ororo ojo sunday ni ko wa gba anki e mantu ororo ati ose gba mi oluwa ni keka pin lofe tetede obo ni maje mi ma sure fun o ni ojo friday o ma lagbara ni ojo friday oluwa ni kin sure fun awon eniyan nitori mi ti jade ojo komo na ni jade sugbo ojo friday ni mo ma jade sita ti ma foju ko oluwa so pe kin sure fun awon what 500 people not o anointing kan ti mo mu wa ta ti pari ise si oluwa ni kin da lori awon eyan ibi iyara maje mu yen ni everybody ma wa ita yen oluwa ni kin ki sure kin de da oro lori awon awon 500 lori mo be je onipinu re ma sare bo loruko oluwa baba mi yo sun gbese re gba mi bibeli so pe oni ju awon na si iwo na be sawari ara re o gbudo gbe igbese ma duro eh peteru ti o me te peteru ti n peja to je fisherman ku mare japa o eni ti o me japa lo so fun peteru wi pe ibi be yen ni ko ju si o je ko apo o gba be gba mi arakunrin e so pe nitori orun re ni ohun ma ju si ibu o je ju o je ko ko opolopo e jajade bi beli so pa won re si ko akufaya iwo na yin re be ko akufaya iwo ni to re mo se je o fe ko mo ni ko gbegbe se ni olaye tetede loruko oluwa oju ana ro le lori wa je ri anugba gba mi dada o nilo lati woli re lo ba isoro woli re lo ba isoro eh gbegbe se to lagbara woli re lo ba isoro to ba lo joko lasan o ku se lowo iwo ni ko gbegbe se olorun awon baba mi o je fe mo e lowo olorun joseph gbe mi o fe se ti e ko se ti lodo olorun atudalu ko se se ti lodo olorun atudalu lo je fe mo e lowo doju se o be ran e lowo doju se iwo ni ko gbegbe se mo be ma duro e gbo mi ma tete ma sare bo pe mi sori number 070 6 meter 196 58 070 666 1 658 070 666 1 658 wa je ranugba iwo le ri kan oju oni ti e anaje wole re be lo ma ri ko yi pada jesu agbara wa gbiyanju iwo ma duro aye kin duro aye kin do iwo ni ko gbe igbese loruko oluwa wa je mu re lo jesu agbara wa amen loruko jesu pe mi o lori whatsapp number o je whatsapp number o je call number pe mi ma je hello ma sure fun ayanu loro e to si jesu agbara wa amen
2: olorun awon baba wa olorun awon baba wa olorun awon baba wa Olorun awon baba wa ninu igbagbo to ti se tan lati sise agbara bo se man se ninu ijo atun da olu apostolic to ologoju lo gbare mo assembly labia se ipe monsignor apostle dr joseph ogunbemi jepi baba alakoso ati ti ifamiroroyan prophet gbadega ogunbemi baba alaseyori nibi isin wole majemo lojo mokanlelogoji pelu awe ati adura eyi ti yo bere lojo kini osu keje si ojo kewa osu kejo odun 2026 ni july 1st 2026 lago mokanla aro sago mefa irole wole majemo yo waye ti olorun yo ti ma lo reverend dr prophet matthew shore tire aka Obani Jesu ati awon eni anuro Olorun alaye Praise Night asale ori yin yo waye August 7 2026 bere latago mewa le mojukele ojo kewa osu kejo August 10 sokale wole majemu nibi ki baba ladura Prime Dr Samuel Amududun yo ti ma sise iranse pelu awon eni anuro Olorun alaye Olorun awon baba wa la kuri wole majemu odun yo ijo atunda Olorun Apostolic Church ologo julo gbare mo assembly eyi to wa lojurin Jumboland ope ilu agbado nipele ogun ni yo ti waye fun alaye ati itoni e pe Prophet Badega ogogbe mi baba lati yori sori 0706-661-9658 tabi 0815-242-8554 e ma sha lai wa tori gbogbo eniyan patalape olorun awon baba wa ti se tan lati da awon adura oluko

0: lorukọ Jesu. Iyanu to n bere fun ye agbara to to gba mireku ye Oluwa yonda re fun. Eri to n bere fun ye agbara ti yo gba eri yen ti won ni pa pelu eri o ya gba agbara yen lorukọ Jesu. Ogo falarun loke o.
1: Hallelujah.
0: Sari ti ka gbọ mi o.
1: Yes sir.
0: Ni ona ni Oluwa n so fun mi. Laughter ti a kuro ni program ni egbe da ti mo dele. So mo n bere fun nkan kan lowo Olorun. Mo den gbadura fun eyan awon bi meta kan. So Oluwa wa daruko eyan meji ni na meta ti mo gbadura fun. O ni lo bere lowo se won ti se tan. O tun wa n bere pe egbona. Ngba tawon eyan lawon won ti deal fun nkan yi. Awon na mo pe won ti deal fun. Sugbo Oluwa ni se won ti se tan. Ibere yen le die. Ibere yen le. Eyan le ma gbadura fun orire ko de ti deal fun orire to Oluwa ni so ti se tan bere.
1: Compare lo wa sir.
0: Show ti ready. Abi ngba teyan wa nle oko fun odun medogun to nbere fun omo to lo wa nbi ni pe e lo bere show ti ready.
1: Yesu.
0: Eyan gbadura Oluwa mo ise ti mo tin se yi more than 20 years mo tin se mo did the contract Oluwa ni ka bere show ti ready.
1: Ah. Jile resaro.
0: Se mo pe jile ni.
1: Yes sir.
0: Okay. E je ka ka 1 Samuel chapter 4.
1: Yesu.
0: 1 Samuel chapter 4 verse 6.
1: Yes sir.
0: And lo si level. Yes.
1: Nigba ti awon filisi si gbo o wa riwo lo.
0: Nigba ti awon filisi n gbo won ariwo.
1: Won si
0: awon Israeli. Won ti jajaja filisi ti bori won.
1: Yesu.
0: Won wa ni egbo na eje ka ranti apoti eri.
1: Yesu.
0: Won ba lo gbe apoti eri. Won lo gbe pade awon filisi ni awon Israeli. Won fe lo jani o.
1: Yesu.
0: Won ba de ti gba apoti eri debi kogun se.
1: Yesu.
0: Won se gba apoti eri debe. Ariwo de. Inu won du ayowo ku pe ogun ti se. Yes,
1: won si wi pe o ariwo orewo la kini o
0: si wi pe o ariwo la npo lagbo awon to n ba wa jayi. Yes,
1: ni ibudo.
0: Yes,
1: awon eberu.
0: Yes,
1: o si wa ye won pe apoti majemo Oluwa ti debu
0: ko apoti no pe de o won ti pe irise de o
1: ariwo se nta sa
0: ariwo se ta tori okan won ti bale pe awon ma pada segun. Yes,
1: Yesu. Ẹ̀rú sì bà wọ́n Filistini.
0: Ẹ̀rú sì bà wọ́n.
1: Wọ́n sì wí pé.
0: Torí wọ́n mọ̀ pé kò tí ẹ̀rí ẹ̀rú ni. Yes.
1: Ọlọ́run wọ bùdó.
0: Ọlọ́run wọ́n ti wọ bùdó.
1: Yes.
0: Yes.
1: Wọ́n sì wí pé.
0: Wọ́n sì wí pé.
1: Àwa gbé.
0: Àwa gbé.
2: Social media. Facebook.
1: Torí pé irú nǹkan wọ̀nyí kò rí bẹ́ẹ̀. Yes sir.
0: Torí pé kí ni.
1: Torí pé irú nǹkan wọ báyìí. Kò rí bẹ́ẹ̀ rí.
0: Sir.
1: Yes sir.
0: Wọ́n gbàgbọ́ wọ́n mọ̀ pé àpótí ẹ̀rí Israẹli ní òde agbára kan. Wọ́n dẹ̀ mọ̀ pé kò síbi tó di agbára yẹ́wó tí òde kíni tí òwò lulẹ̀. Àpótí ẹ̀rí ló wodi Jericho. Àpótí ẹ̀rí ló pín Jordan níyà. Àpótí ẹ̀rí lágbára ni. Bahoki na Safa. Ó ní Bíbélì ṣe wípé nígbà tí ara Israẹli. Ó ní òkè. Nígbà tí Olúwa dá Èkó lọ sí òní padà. Àwádà bẹ ẹni tí ń làlà. Ó wá sọ statement kan nínú kíní. Nínú ìwé mímọ́ wípé nígbà tí ara ilé Israẹli kúrò ní àjèjì. Ó ní Júdà níbi mímọ́ wọn, Israẹli níbi ìsinmi wọn. Òkúrin wọn ó sá. Ẹ̀sà kí ló kú sá fún. Ọlọ́run wọn àpótí ẹ̀rí. Ọlọ́run tó ń bẹ nínú àpótí. Yayayayaya lòkúrin. Jọ́dánì rí. Ó dẹ̀ padà sẹ́yìn. Mo wá lọ ka ibẹ̀ yẹn pé kí ni Jọ́dánì rí tó fi padà sẹ́yìn. Bíbélì nígbà tí Israẹli tí wọ́n dé etí odò Jọ́dánì. Wọ́n pe àwọn àgbàgbà méjìlá ilé Israẹli. O mata dalia to je omo lefi won ni kan gbe apoti e bi won se fi ese won kan inu odo ye bi beli bi pe isu omi ye to sura ti okede da keje to da ri da gbe abe ki lo gbe ninu apoti ti filisi nberu sugba o asiri kan wa nbe. Yes
1: yes sir agbe tani yo gba wa lowo olorun alagbara won yi
0: olorun alagbara won ye beru won. Yes
1: àwọn wọ̀nyí ni ọlọ́run tí wọ́n fi gbogbo ìpọ́njú pọ́ egypt lójú ní aṣíjù.
0: Wọ́n mọ̀ tún mọ̀ àpótí yẹn.
1: Yes. Ẹjẹ́ alágbára.
0: Wọ́n wá múra wọn lọ́kàn lé.
1: Ẹṣẹ́ bí ọkùnrin.
0: Ẹṣẹ́ bí ọkùnrin.
1: Ẹ̀yin Filistini.
0: Ẹ̀sà wọ́n gba àpótí ẹ̀rí lọ́wọ́.
1: Jésù.
0: So that is why ìbéèrè mi ṣe ń jáde ń bẹ̀ ni. Nígbà tí ọlọ́run bá pàpà wá yà ẹ́ lẹ́nu ṣé wọ̀n nípa ẹ́.
1: Jésù.
0: Ibi tẹ́ ń lọ́kàn nìyẹn o. Ṣé o ti rẹ́dì fún ògo tó ń béèrè fún yẹn? Dáàdì jẹ́ mi ayé tó bá fẹ́ mi ayé táyé bá mi ẹ̀ gan.

0: akoba temi yan lo si
1: e se ami koni wole re loruko je.
0: Akoba ti pa awe eyan ti mo mo ni ka.
2: The implication that the might of the people I know will not be able to rescue me.
0: Oluwa mo jeji re o ja mi.
2: Lord, may he never come to me in the name of Jesus.
0: Baba eyan le mo commissioner ko ma iji awon akoba kan wa to pe ataiji won ma kawo eyin ni pe ipa won ka ile. Ìjì àkóbá ti pa àwọn èèyàn tí mo mọ̀ ní ká. Ọlọ́run má jẹ́ ọjà mi, má jẹ́ ọjà àwọn ọmọ mi. Ọ̀yà!
1: Àwọn díẹ̀ nínú àdúrà.
3: Orúkọ mi ni Yemi sí Ọládàyìn. Ẹ̀rí mi pín sí mẹ́ta lórí àwọn ọmọ mi. Àkọ́kọ́ lórí ẹ̀sáàmù tí dájì ní ká kọ ìwé yẹn wá náà. Ọmọ yẹn mo sápè lọ́jọ́ náà bí mo ti jáde nínú chọ́ọ̀chì pé tọ̀. Bye. O ni lo to ni awon bere exam next week. O ta salary fun. O send mo se gbogbo tan ni ka se join. So o wa nzo fun mi ni igba won bere exam yo ni mo mi oro wa nkan kan ni. Okay, ndo ba de. So ngba to wa ya wa ora ni a. To n ba ni ko won mo so re lori fun ko le ye yin. Tori gbogbo time ti exam bo won le ka wi rara. Ohun o ti e get aro. Amo gbogbo wa to n tun lo nkan na o bi ngba tin kan kan fe lo lori ohun ni.
0: Ah.
3: So òun wá rí i wípé wọ́n bóyá ìwé kan àbí kan pé ẹni wọ́n máa ń gbèwé tí wọ́n yẹ̀wò tó rọ ọdún yìí ni final year rẹ̀. Ó sá ní òun sá bí àwọn kọ̀wé yẹn òun fi ń kọ iṣẹ́ yẹn pé pásítà kan sì ń bẹ natural kan ń bẹ kò gbọdọ̀ rí àwọn.
0: Tọ́ bá rí wọn
3: kò sí ọdún tó lè lò ń sùn ó ti parí nìyẹn.
0: Ó parí.
3: Ó ní tààrà ọ̀dọ̀ òun ní ń bọ̀ lọ́jọ́ yẹn òun sì ti ṣiṣẹ́ yẹn lóòótọ́ ìwé yẹn wà lọ́wọ́.
0: Jésù.
3: Ó ní gbogbo àwọn ọ̀rẹ́ òun gan pé ah.
0: Tiẹ̀ ti bọ̀ lónìí.
3: Lágbájá.
0: Ó ti lọ.
3: Olóhùn kan kan sàdúró ni pé ó ní ọba ní súnmọ́ òun. Ọba òun bá súnmọ́ máa ní. Wá rò lọ́fíìsì. Olóhùn ìwé.
0: Ó ti ń lọ nu.
3: Òun sá lọ. Bóun ṣe dé ọ́fíìsì wa ni. Kí ló dé?
0: Tóun tarí eégún lọ́wọ́ rẹ̀.
3: Lòun wà lónìí tóun fi bá ìwọ
0: tóun fi tóun kan múdùú lòun wà tóun kan
3: kí ló dé ó sàn sí
0: àhà ló sàn sí báyìí.
3: Òun ò lè kàwé òun ò gẹ́ẹ̀tì àrò ní kẹ́ni
0: òun dáríjì ẹ̀ jésù olódùmarè gbogbo tápẹ̀ ní mistake àti mistake ọmọ ẹ jẹ́ sàmì.
4: Whenever people call your mistakes and your children mistakes.
0: Àìmọ yọ ọmọ tó ti lé school. Kò gbé nǹkan kan o, wọ́n kàn bá bébà lẹ́gbẹ̀ẹ́. Kò gbé nǹkan kan o, wọ́n kàn mú mọ́ọ̀sì mú. O jẹ́ náwó sí ìkó sàmì.
4: Stretch for ten to the altar and say amen.
0: Oyin tán ń pè lójú rere ni.
4: That is what is called favour.
0: Ojúre!
4: That favour of God. Mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé
0: olóòfẹ́ ṣe yọnu àgbà, ọlọ́run rẹ̀ ti yọnu sí ọ. Bọ́lá ń bá yọnu sí ọ, àgbà máa ṣe kíní o. Ìyọnú ìyá rẹ̀ dẹ̀ wà mí tó ń gbàdúrà fún.
4: Ẹ
0: woru mama yẹn wo làálà tó ṣe owó tó ṣàjọkọ́ mọ́ tó wọ skul. Ká wá ní gbogbo ẹ̀ jóná jọ kan. Kí ni àdúrà mama yìí so lérè? Àdúrà rẹ̀ máa ní ní gbogbo tẹ́bá ti ní kan máa ṣe máa ṣe.
4: Na
0: wọ́n sì pẹ́pẹ́.
4: Níbikíbi
0: tí ọmọ rẹ̀ bá wà.
4: Anywhere your children may be.
0: Mo rán ọwọ́ Ọlọ́run sí.
4: I send the hands of the Lord towards him or her.
0: Mo béèrè fún ojú rere.
4: I ask for favour of God.
0: Ó máa ṣe o.
4: Maybe be not.
0: Kò máa ṣe o. Ọmọ rẹ̀ àkọ́bí. Ọmọ rẹ̀ obìnrin. Ọmọ rẹ̀ ọkùnrin. O jẹ́ sàmí. Kò má da ọ̀rọ̀ mi nù lórúkọ Jésù. Ọmọ rẹ̀ máa rán ojú rere.
4: Amen. In Jesus.
0: Hallelujah. O ti gbọ́ àdúrà. O dẹ̀ gbọ́ ẹ̀rí. Mọ̀mọ́ ìwọlẹ̀ rí kan o. Mọ wòran mọ jẹ nkan bàjẹ́ kó o tó sáré o. Àtúnṣe sì wà fún ọmọ yẹn. Níwọ̀n ìgbà tí ọmọ yẹn sì wà láàyè tí ò tí kú àtúnṣe wà fún ọlá rẹ nìyẹn. Dìde jápàdé ní ọjọ́ tọ́ọ̀sì. Ra ọṣẹ tí àwọn ọmọ rẹ fi ń wẹ̀. Bí tí ó ti dàgbà tí ò lè ránṣẹ fún sáàmà bọ̀ já gbàdúrà lórí ẹ̀. Ra ọṣẹ dání tó rá fi gbàdúrà fún níbikíbi tó bá wà. Mọ̀mọ́ tó bá di tá a bá ti wá ọjọ́ Friday náà the same thing ní ìrọ̀lẹ́ ní aago mẹ́fà bọ̀ ní ọjọ́ Thursday yẹn aago mẹ́sàn-án láàárọ̀ ni. Mo fẹ́ gbàdúrà fún gbogbo ènìyàn. Pè mí sí nọ́mbà yìí mo fẹ́ súre fún 002976529. Second number 003344 7282 to ba ti de Moshilas bus stop bere address bo number 27 Awoni Street off route oni ilu Moshi ni ojo Thursday ni ago mesan laaro God bless you
5: gbogbo abi amọ pelu gbogbo amọ ologun lo ma janja bo ninu aduwa oni wakati mere le logo 24 hours with God
6: ku okada pa mi lomo
7: ewo iku ogodo pa mi lomo
8: Jordan 105.5
9: Station with the boys for entrepreneurs.

àwọn ọba rí ìpèníjà tó le, bó o bá rí wípé nǹkan kan ṣe ọwọ́ òdì sí ẹ, bó o bá dédé rí wípé ayé ẹ ò lọ bó o ṣe ṣètò ẹ, tàbí pé gbogbo nǹkan ń lọ láyìíká ẹ kò tẹ̀tẹ́ ẹ lọ́rùn, wọ́n mú fi ọlọ́run bẹ̀ ọ́, má fi ojú lásán wò. Àìdá ò ń dojúkọ nínú àdúrà tàbí nínú gbogbo nǹkan, má fi ọwọ́ yẹpẹrẹ mú un rárá. Mo fi ọlọ́run bẹ̀ ọ́, ẹgbẹ́ tí màá bẹ̀ ọ́ nínú àdúrà ní alẹ́ ìhun náà nìyẹn pé lórí gbogbo tó lọ láyìíká ẹ̀yẹ, má fi ọwọ́ yẹpẹrẹ mú. Ohun méjì ni mo fẹ́ bẹ̀ ẹ́ lé lórí tó bá fẹ́ gbàgbà yọrí àdúrà. Ogun tó o bá ń fi ẹ̀rù dojúkọ, ogun yẹn kì í ṣe, jọ̀ọ́ gbọ́ mi lẹ́ẹ̀kan sí. Ogun tó o bá ń fi ẹ̀rù tàbí àníyàn tàbí ìgbónára dojúkọ, ogun yẹn kì í ṣe. Nọmba wà nìyẹn. Ogun tó o bá dojúkọ tó jẹ́ wípé pẹ̀lú gbogbo bó ṣe ń ṣe ṣe ló kàn fẹ́ kí nǹkan kó yí padà bẹ́ẹ̀, ogun yẹn kì í ṣe. Ìbá jẹ́ ìdojúkọ lórí ọmọ, ìbá jẹ́ ìdojúkọ lórí iṣẹ́, ìbá jẹ́ ìdojúkọ lórí òwò ẹ, ìbá jẹ́ ìdojúkọ lórí ìgbéyàwó ẹ, ìbá jẹ́ ìdojúkọ ní gbogbo ọ̀nà. Mọ wípé ó ní gbòǹgbò níbìkan, gbòǹgbò yẹn ni kó o wá rí. Àwọn gbòǹgbò bíi mẹ́rin ni mo dẹ̀ mọ̀ tó

0: Olu ẹ bọ ìwé tó gbọ́n tọ́tọ́ ṣe ní skúù ó ní wọ́n bá wọn ṣe ó tó di pé ọ̀nà ńlá fún wọn. Ọ̀nà máa là fún wọn náà yóò dára fún ọ. Agbára Ọlọ́run yóò yí nǹkan padà fún àwọn ọmọ rẹ. Mọ́mì ò wá nítorí àwọn ọmọ ẹ sáré. Mo mọ̀ pé òun ṣe ṣùgbọ́n àwọn ibì kan wà tó lọ́mọ tí ò ní ìtumọ̀. Ìwọ ló ṣẹ̀ṣẹ̀ máa wá lọ́mọ ibi tó nítumọ̀ báyìí. Wá lọ́mọ jẹ̀mú. Ohun tó fẹ́ ṣe lónìí tó ṣe ń gbọ́ mi ó ní pé kó mú ọrẹ àṣírí bíbo ẹ̀. Wá pariwo Ọlọ́run má jẹ̀mú o. Bàbá àbíyè mo fi ọmọ mi lé ọ lọ́wọ́. Bá mi wò láwòyè. Wọ́n máa dárúkọ wọn oṣù Káyọ̀dé mọ́, oṣù Sẹ́ńdè mọ́, oṣù Àṣìṣì mọ́, oṣù Táwà mọ́, oṣù Táyé Kàǹdé mọ́. Gbogbo ọmọ tó ń jẹ́ wọ́n máa wá sun wọ́n mọ́ consciously bó ṣe máa dúró bó ṣe ń gbàdúrà bó ṣe ń gbọ́mì náà ó ló máa dúró pé mo sún mọ́ májẹ̀mú ẹ̀ jẹ́ kí májẹ̀mú ìwé dá mi lóhùn. Wá gbọ́ kò wá kàn bóyá kérúbù ni ọ́ sẹ̀lẹ̀ ni ọ́ múslìmù ni ọ́ tàbí kíní kan ọ̀kan ni Ọlọ́run. Ọlọ́run ló mọ ibi tí májẹ̀mú rẹ̀ máa gbé dáhùn. Gbọ́ mi dáadáa mo ti rí àwọn tó jẹ́ pé àwọn tó ti ẹ̀gbà tí hàn jí sáládùá tán ti wo orí òkè tán dẹ̀ wá gbàdúà wọ́n dẹ̀ rí ọwọ́ Ọlọ́run. Wàrà láàsọ funfun tó wá gbàdúà lórí òkè tí Ọlọ́run dẹ̀ padà dá lóhùn tí ó dáwọ̀ náà lóhùn. Èmi ò fẹ́ mọ̀ ohun tí ó mú kó gbọ́ mi. Ọlọ́run fẹ́ kí n so ẹ mọ́ má jẹ̀mú ẹ̀ ni. Jọ̀ọ́ ṣe orí kan fún mi tẹ́sì orúkọ ẹ̀ sí mi sọ fún mi lórí WhatsApp sọ orúkọ àwọn ọmọ ẹ̀ fún mi jẹ́ ń bọ̀ gbàdúà sí jẹ́ kémi náà máa gbàdúà fún ọ ní òrèkóòrè kó o ba lè rí ọwọ́ Ọlọ́run. Ogun tó dànrú mọ́ ọ tó ní ẹ̀tẹ́ ló máa fi parí ìrìn àjò yẹn tí ogun yẹ kó parẹ́ bí májẹ̀mú yẹ kó parẹ́ ọwọ́ ọ̀tá parẹ́ lórí ayé rẹ̀ o ọwọ́ òkòkò parẹ́ lórí ayé rẹ̀ o ó máa dára fún ọ ọkàn rẹ̀ máa balẹ̀ mú ₦550 yẹn ọrẹ àṣírí bíbò ni. Kò dá ọ pamọ́ mi tó bá jẹ́ kó mí ni ẹ̀ nígbà ní kó dá lódidi oṣù kan. Èmi sọ fún ẹ ní tèmi pé ọdún mẹ́ta oṣù méje àtọjọ́ mẹ́tàdínlọ́gbọ̀n ni mo dá kí n tó rí àyípadà. Ó le gan ìrìn àjò tó le ni but ó padà mú àyípadà wá. Ọ̀rọ̀ rẹ náà máa yí padà ogo rẹ máa fọhùn ìwáyé rẹ máa fọhùn ayé rẹ máa fọhùn ọkàn rẹ máa balẹ̀. Dá orí àṣírí bíbo ẹ ìṣúná àkáǹtì tí mo ń pò fún ọ. Ó wá le lo ẹni àkáǹtì báyìí. O le lo church account. O le lo OBE account. Church account 32 46 60 7016 gbọ́ jẹ́ ìpín lẹ́ẹ̀kan sí 32 46 60 7016 jẹ́ ìpín lẹ́ẹ̀kan sá 32 46 60 7016 FCMB Christ Apostolic Church Faith Revival Assembly olórúkọ àkáǹtì ẹ báǹkì ẹ ní FCMB tàbí kó lo 6142238 3872 bọ́lẹ̀ kan sí tó bá fẹ́ kọ́lẹ̀ 6142208 3872 OBE Daniel Olúfẹ́mi Kọmọláfẹ́ Olúmọ̀gbéwá OBE àkáǹtì ni Daniel Olúfẹ́mi Kọmọláfẹ́ olórúkọ tó máa gbé jáde bí ọrẹ rẹ májẹ̀mú àṣírí bò tiẹ̀ síbẹ̀ orúkọ Jésù Olùgbàlà àṣírí rẹ máa bò orúkọ Jésù lórí ọmọ tó ń dààmú lé lórí ẹ àṣírí rẹ máa bò lórí iṣẹ́ tó ń dé ẹ àṣírí rẹ máa bò lórí ìpín ẹ̀yẹ àṣírí rẹ máa bò. Ó wá pè mí sórí nọ́mbà yìí tàbí kó sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi lórí ẹ lórí WhatsApp ni o tàbí lórí direct message 0800 29 30 57 28 0700 14 33 81 11 tàbí 0800 286
1: 21 days. God bless you.

0: Ọlọ́run a máa ṣagbára dọ̀tun ẹni dáàmú ẹni ṣe àìsàn. Àìsàn òní jẹ́ tiyín àti tìdílé yín o. Ìpín tó gbàdúrà fún yín but ẹ̀mí Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Dádì, inú mi dùn láti sọ testimony yìí o. Inú mi dùn, ayọ̀ mi kún. Ẹjọ́ nítorí Ọlọ́run. Ọlọ́run ni fi yín sílẹ̀ o. Bí ṣe ń fẹ́ sọ testimony yìí ni pé torí ní last year, Ọlọ́run jẹ́rìí ara ẹ̀ lórí mi o. Mọ́mí rẹ̀ mi dé ló ń sọ̀rọ̀ láti ìlú Mòwe. Ní last year, ọ̀dọ́ mi ti bí ọmọ yọ̀kan tẹ́lẹ̀ bọ̀. Ó dà ń pé bóyá ìdádúró nǹkan fẹ́ wà díẹ̀. Bọ̀ ní ọdún tó kọjá, ẹ gbàdúrà. Ẹ ti ń gbàdúrà yẹn lọ. Bóyá ẹ̀mí lọ sọ fún yín. I don't know if you understand. But ẹ ṣáà sọ pé gbogbo ẹni tó bá ń wojú Ọlọ́run, ẹ gbàdúrà fún gbogbo wa ń jọ. Ó dà ń pé ẹni ká finú sí, ká da inú wa báyìí, ká dá sí ilẹ̀ ńlẹ̀ lẹ́wà ń gbàdúrà. Ẹni ká máa ṣe àmì ni pé tẹ bá tiẹ́ ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ni pé ká ṣáà máa ṣe àmì. Àmì ìgbà tó tún yẹ tó ní bóyá ká máa sọ tẹ̀lé yín. Mi ṣáà ń ṣe dọdú ẹ̀. Ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ ló ń sọ̀rọ̀. So mi ṣáà ń ṣe dọdú ẹ̀. Wà Ọlọ́run inú mi dẹ̀ dùn. Kò pé kò tó oṣù mẹ́ẹ̀lọ́kọlọ. Ọlọ́run jẹ́rìí ara ẹ̀ lórí mi. Ó jẹ́ kí n ti ṣe testimony láti last month. Bọ̀ oyé Ọlọ́run. In fact, bí ṣe mi ń sùn. Mi ìmọ̀ bóyá Ọlọ́run lọ jí mi ni òbíyá ìkọ̀ọ̀kan. Mi ìmọ̀ bóyá wùn mí gan pàápàá bóyá clear. Ní pé testimony tó ní o fẹ́ ṣe ẹ̀wọ̀ ọmọbìnrin. Ṣé o fẹ́ jọyẹ abaramọ́ rẹ jẹ ni? Òun ló jẹ́ kí sáré sọ testimony yìí. Ẹ ṣe ọmọ dúpẹ́ o. Inú mi dùn, ayọ̀ mi kún o. Ọlọ́run ti fi ọmọkùnrin, ó tún fi ta mí lọ́rẹ̀ o. Olúwa ṣeun o.
1: Àdúrà méje ti ní.
2: 7:40 today.
1: Lónìí ọjọ́ Ìṣẹ́gun.
2: Today being Tuesday.
1: Orúkọ Jésù.
2: Call the name of Jesus.
1: Gbogbo ẹni tó fẹ́ fi agbára rẹ̀ ká eyín ọkàn mi.
2: Ẹnu ọ̀dà ó tó yí jàpá tó devastate me.
1: Ẹni níbi tó ti máa dùn mí ló ti máa mú mi.
2: Na ṣe wẹ́ ti pẹ́ ní mọ́ ṣe fi capture me.
1: Kó tó mú ìran rẹ̀ ṣẹ́.
2: Ìbọn ti actualize it.
1: Ẹ bá ń pa o.
2: Ó lọ kí u dẹ́.
1: Ẹ̀yin ogun ọ̀run ẹ̀kọ́. Lo ayé mi lẹ́nu, ka mi lẹ́yìn ọ̀kan, ó tó mú ìran rẹ̀ sẹ̀. Ẹ̀pà, Jésù, Olúwa wa, ẹ gbàdúà, àṣàṣì àti àránsí tó ń ṣe lára mi lọ́wọ́, tó ṣe lára mi lọ́wọ́, iná gbé jáde, òun ló ń dá mi dúró, gbogbo àṣàṣì tó ṣiṣẹ́ lára mi lọ́wọ́, iná gbé jáde, wọ́n gbọ́dọ̀ dá mi dúró láyé, àdúà. Bàbá mẹ́rin ni mo àṣàṣì àránsí tó ń ṣiṣẹ́ lára mi lọ́wọ́. Ẹgbẹ́ jáde. Àdúrà kẹta. Gbogbo ẹyin táyé yín yẹ kó sáré. Tí o ti sáré ní kẹgbà. Ẹ sọ pé n ta fi dè mí. Já káyé mi lè sáré. Gbogbo tó fi dè mí.

0: pe Job ori ogun ese kedogun Job 2015 ohun ni pe gbogbo ti Job ni lo lo so eni kan de gbo mi teru nba ohun na ba ni pe ye a bo ni kin ti bere sori ko ni se pele aye to wa ko ni se pele en to ba nkan eje ko ni se pele en to jo lori ogun aye re sugbon o o ni otami ma yo mi tin ba sa subu ma sa dide so now o ti gbe oro mi o bi jade gbogbo nkan Job lo lojo kan Job 1 o juwe bi irajo Job se ri Job je en to feran Olorun to de beru Olorun to de se fun Olorun to de jeru bo fun Olorun Satan wa nso ni jokan ni Satan Olorun Olorun wa ri Satan doro si pe showcase Job oni mo ri ala to ba je Job oni a to en to ti se ogun kan fun ate to je ko si te se fun kila wa nwa ti o fe to un te se fun now nigba to so be Olorun wa so ko ni o ti ke Job o je ka ba ti e je ko ni se omo Job ku e gbogbo won sin Job o ku oko Job jona orisirisi sele sugbon ko fi wele pe Olorun yen Job ko nuwe Job ori kale lese keje yen abawa fun igita ge lori to ba ti gborun mi a si so di pada mo ti wa wa ni out of apostle 12 1 to 15
1: ni akoko ibadan ni Herod oba si nawo re lati po awon
0: ẹgbọ́ o Herod nawo lati pon awon ijo loju pe fe gboruko Jesu mi kankan mo yes
1: o si fi
0: o wa fi dapa Jacob arakunrin nigba to wa ri pe nu awon eyan dun leyin
1: o si nawo mu peteru pelu
0: o wa nawo mu peteru
1: o si je igba ojo
0: o de gbe pamo sinu na sinu ewon life lo nje o fara ni eyin ni wo tan mi ni gboro ngboro gbo Jesu lenu yin yes
1: nigba to mu o si sinu tubu
0: o wa fi sinu ina cell to ni so to ni go lo fi si ti ori ta okunkun ni gbogbo ojo ko ri mole mo sugbon sibe Job wi pe abawa fun igita ge lori to ba ti gborun mi aso di pala o wa nu ti gbe oro mi yo bi jade awon won yin lo wa nu tubu yen e lo si ese kejo
1: angeli
0: yẹn gan pẹpẹpẹ ìdí ọwọ já tẹsẹ já ó di àmúrẹ nísìn
1: so
0: salubata rẹ ìrìn wà
1: ó
0: sì bẹ
1: daṣọ
0: rẹ bóra
1: tọmílẹyìn
0: kí àlá lórí angeli yẹn yọ jáde níbi tó fi pamọ sí tí wọn rò pé security tight èmi súre fẹnìkan gbogbo ń tán gbé pamọ sí ẹ lára tó jẹ ìtìjú àti àbùkù Olorun to gbe jade
2: anyway
0: Job 5 number 19 o ni yo gba o ninu iponju mefa iyen ni pe ko si isoro to gbe wa si wa Jesu o se ko si adanwo to ni to ba ti ni Jesu adanwo ti tan o ni yo gba o ninu iponju mefa ninu meje ibi kan ki o ba o so Olorun to wa di gbogbo ona ki bi ma bayan o ni se pelu ojuse wa mo de sure fun wa e nira re
2: amen
0: ẹni ráhùn
2: ámì jésù
0: ẹni dáhùn
2: ámì
0: ọ̀tá ò ní mú yín
2: ámì
0: ẹni ṣẹṣẹ gbé
2: ámì jésù
0: gbogbo ẹni tó dúró tì láti fi ṣẹlẹ́yà
2: ó máa ṣẹlẹ́yà ámì
0: ọkàn rẹ máa balẹ̀
2: ámì
0: bí àti ìwọ máa rí bẹ́ẹ̀
2: ámì
0: in Jesus name
2: amen.
0: Now ìwé 2 Kings 6 number 7 bíbélì wá sọ̀rọ̀ kan tó fi yé wa wípé kò sí ohun tó bọ́ sọ̀rọ̀ tọ́lọ́hun lè ṣe ẹran ti pé ẹja ló gbé jóná mi tó pọ̀ jóná jáde ẹran ti gbé àwọn ènìyàn wọ́n ti wọ́n mọ́lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ti kára rẹ̀ ló jẹ́wọ́ Ọlọ́run láàrin wa mo sì gbàdúrà fún wa Ọlọ́run máa jẹ́wọ́ rẹ̀ láyé wa ní ṣíṣe o májẹ̀ má dẹ̀ ṣe ìyẹn ni àwọn ọba ìkejì ojú ogun bíbélì sọ pé àkèrè yọ sínú mi 2 Kings 6 7 àkè yọ sínú ó ní yé aya ni òkìlẹ̀ yá àkè lẹ́bẹ̀ẹ́ ìdàgbà tó yẹ náà ké ó bẹ̀ sí rówọ́ nínú mi omi bẹ̀ sí jáde àwọn atọ́rọjẹ ànáde ni tó ń fúnni lóúnjẹ ìyẹn ni mo yẹ súre fún ẹ o gbogbo ohun tó fi pamọ́ fún ẹ tí wọ́n ní kó má so èso àwọn tó fi pamọ́ àtòhun tó fi pamọ́ ní orúkọ Jésù Ọlọ́run máa kọlù wọn ọkàn rẹ máa balẹ̀ àánú dìde àwọn ọba ìkejì orí ogún sí ogún ó lé méjì ó wí pé mú àwo kò tó tuntun fún mi wá jẹ́ ń fi yọ ó sì mú wá lẹ́yìn tó fi sínú yọ̀ ọ́ dẹ̀ fi sórí orí ìsun odò náà ó dá iyọ̀ náà síbẹ̀ yes ó ní àwọ̀ omi tó kóró dẹ̀ dohun tó kó sóhun tó bàjẹ́ tí ò lè dà kò tí sí ajílásàrò dìde mo súre fún ẹ gbogbo ohun tó yẹ kó o ní tí wọ́n jẹ́ kó o ní Olorun ma gbe jade ona.

0: kí ọrùn.
1: Hallelujah.
0: Mo wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Elédùmarè.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Wòlíì Ọlárewájú Bankole látinú ìjọ Christ World Gospel Ministry. O ní ìdí kí n gbàdúrà fún ẹ lónìí. Ìrànlọ́wọ́ aláìléèyàn kó dìde fún ọ.
1: Amen.
0: Mo gbàdúrà níbikíbi tó ti ń gbọ́ mi lónìí kí Olúwa kó gbé ìrànlọ́wọ́ dìde fún ọ.
1: Amen.
0: Mo gbàdúrà ohun tuntun ta fi ohun ayé lórúkọ Jésù ọ̀run ṣe fún ọ.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Ìrànlọ́wọ́ àtòkè lórúkọ Jésù ó yá gbà á.
1: Amen.
0: Ibi tó ti ń retí ìyanu Ọlọ́run ó yá gbà á.
1: Amen.
0: Ibi tó ti ń retí ìyanu Ọlọ́run ó yá gbà á.
1: Amen.
0: Olúwa kó bẹ ayé rẹ.
1: Amen.
0: Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá àbẹ̀wò Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ ń retí àbẹ̀wò Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ ń retí ìsọdí ńlá, gbogbo ẹ̀yin tẹ́ ń gbàdúrà fún ìgbédìde àtòkè wá lórúkọ Jésù ọ̀run rìlíìsì ẹ̀ fún ọ.
1: Amen.
0: Mo gbàdúrà lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun, agbára tí ń sọni dín ńlá kó bàlé ọ.
1: Amen.
0: Agbára tí ń sọni dín ńlá kó bàlé ọ.
1: Amen.
0: Agbára tí ń sọni dín ńlá kó bàlé ọ.
1: Amen.
0: Ojú rere tá mú ojú ọgbẹ́ rẹ gbẹ, ojú rere tá mú ẹkún àná di ayọ̀ òní, ojú rere tá sọ ẹni ilẹ̀ dẹ́ni òkè, ojú rere tá mú ọdún olókè tó ní jábọ́ ọ̀run dàlú ọ.
1: Amen.
0: Ó yá gbà á.
1: Amen.
0: Ó yá gbà á.
1: Amen.
0: Bó ṣe ń ṣàmì lónìí, agbára jùlọ látọ̀dọ̀ Ọlọ́run wá kó wọnú ayé rẹ.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gbọ́ ọ̀rọ̀ Olúwa láti ẹnu mi. Ẹni sọ pé òun máa pa ọ́ tògótògó lórúkọ Jésù kò ṣubú.
1: Amen.
0: Àdúrà láwá gbà lónìí, àdúrà láwá gbà lónìí. Gbogbo ẹyin tẹ́ ń bá Ọlọ́run gbọ́ nínú ayé mi bí wòlíì, gbogbo ẹyin tẹ́ ń tẹ̀lé ìpàdé yìí, gbogbo ẹyin tẹ́ ń tẹ̀lé program yìí, ẹ sá máa ṣàmì bó tu kò le tó agbára Olúwa ó la ọ̀nà fún ọ.
1: Amen.
0: Mo ní ó la ọ̀nà fún ọ.
1: Amen.
0: Mo ní ó la ọ̀nà fún ọ.
1: Amen.
0: Agbára Olúwa mo ní ó la ọ̀nà fún ọ.
1: Amen.
0: Agbára Olúwa mo ní ó la ọ̀nà fún ọ.
1: Amen.
0: Ogun àgbáyé ọ̀run dálù ọ.
1: Amen.
0: Mo ní ogun àgbáyé ọ̀run dálù ọ.
1: Amen.
0: Ogun àgbáyé ọ̀run dálù
1: ọ. Amen.
0: Mo ní agbára ìsọdọmọ, agbára ìsọdílá mo ní ó pàlẹ́ ọ.
1: Amen.
0: Whatever you.
2: It's Jordan 105 FM.
0: Ọmọ yìí ti lọ́mọ wa lọ́wọ́, ó yá gbà á.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
2: Value, innovation, radio has never been this exciting.
0: Jimmy, don't focus him fún ìrànlọ́wọ́ lọ́sẹ̀ yìí, ó yá gbà á.
2: This is Jordan.
0: Ọjọ́ Pẹ̀tù, ó yá gbà á.
1: Amen.
0: Ilé tó fẹ́ rà lọ́sẹ̀ yẹn, ó yá lọ sanwó ẹ̀.
1: Amen.
0: Mọ́tò tó wúwo lọ́sẹ̀ yẹn, ó yá lọ rà á.
1: Amen.
0: Gbogbo tó ní lọ́kàn láti ṣe lọ́sẹ̀ yẹn, Olúwa rìlíìsì
1: ẹ̀. Amen.
0: Olúwa rìlíìsì ẹ̀.
1: Amen.
0: Olúwa rìlíìsì ẹ̀.
1: Amen.
0: Gbogbo tó fẹ́ ṣe owó skul, owó gbogbo tó fẹ́ ṣe tó rí ṣe látọjọ́ yìí, agbára láti ṣe wọ́n, ó yá gbà á.
1: Amen.
0: Kí ni ìwé mímọ́ sọ? Ìwé Ẹ̀sáyà 43:19.
3: Kíyèsí.
0: Kíyèsí.
3: Èmi yóò sọ tuntun kan.
0: Èmi yóò sọ tuntun kan.
3: Nísinsìnyí.
0: Nísinsìnyí.
3: Ni yóò wù dáadáa.

0: gbogbo ọ̀tá dídí lọ́wọ́.
1: Every enemy that hinders you.
0: Kí wọ́n gba ọ̀fà.
1: Amen.
0: In the name of
1: Jesus.
0: Edebele gbẹdú ọ̀dà Yasa.
1: Yes, Lord.
0: Ruhaili.
1: Ready, Oluwa.
0: Lenata Kaba Nigeria. Torí ìṣòro òní.
1: The death vigil.
0: Tuesday.
1: This Tuesday vigil.
0: Tá a máa ṣe mọ́jú àárọ̀
1: ọ̀la. Tá a do stroke tomorrow.
0: Ó máa lé débi.
1: It's got to be so bad.
0: Ẹni tí ò bá lè rìn.
1: Those that cannot walk.
0: A ní kí wọ́n gbé
1: wọn. They will be back to be carried
0: there. Ìdí ni pé.
1: The reason is that.
0: Iṣẹ́ ìyanu ti máa gbọ́.
1: Great miracle to be so
0: soon. Iṣẹ́ tó lu wa ni ká ṣe yẹn.
1: What you like to do.
0: Sí orí ẹ̀ ó ti parí. Ẹ máa rógò lò. Mo fẹ́ wọ yàrá àṣírí. Gbogbo ẹ̀yìn tí ayé yín ò sáré. Ó yẹ sáré lójú kan. Ayé rẹ̀ sáré. Wà fò nísìn o. Ayé rẹ̀ fò. O dẹ̀ ní jábọ́ mọ́. Sọ pé mo sáré. Mo fò. Mo kọjá ẹgbẹ́
1: mi.
0: Ṣé àmì bí òróró lẹ̀ gbé omi lẹ̀.
1: Get the water ready.
0: Mo lọ.
1: Abrẹ́ta.
2: Hallelujah.

0: Ọlọ́run a máa ṣagbára dọ̀tun ẹni dáàmú ẹni ṣe àìsàn. Àìsàn ò ní jẹ́ tiyín àti tìdílé yín o. Mi tó gbàdúrà fún yín but ẹ̀mí Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Dádì, inú mi dùn láti sọ testimony yìí o. Inú mi dùn, ayọ̀ mi kún. Ẹ jọ ń torí Ọlọ́run. Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. Mi ṣe ń fẹ́ sọ testimony yìí ni pé torí ní last year, Ọlọ́run jẹ́rìí ara lórí mi o. Mọ́mí rẹ̀ mi dé ló ń sọ̀rọ̀ láti lu mo rè. Ní last year, ọ̀dọ́ mi ti bí ọmọ yọ̀kan tẹ́lẹ̀ bọ̀. Ó dà ń pé bóyá ìdádúró nǹkan fẹ́ wà díẹ̀. Bọ̀ ní ọdún tó kọjá, ẹ gbàdúrà. Ẹ ti ń gbàdúrà yẹn lọ. Bóyá èmi lọ sọ fún yín. I don't know ni understand. But ẹ ṣáà sọ pé gbogbo ẹni tó bá ń wojú Ọlọ́run. Ẹ gbàdúrà fún gbogbo wa ń jọ. Ó dà ń pé ẹni ká finú sí, ká da inú wa báyìí, ká dá sí ilẹ̀ ńlẹ̀ lẹ́wà ń gbàdúrà ẹni ká máa ṣe àmì. Ní pé tẹ bá tí ẹ ń sọ àwọn ọ̀rọ̀ yẹn, ní pé ká ṣáà máa ṣe àmì. Àmì ìgbà tó tí yẹtí ní bóyá ká máa sọ tẹ̀lé yín. Mi ṣáà ń ṣe gbogbo ẹ̀. Ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ ló ń sọ̀rọ̀. So mi ṣáà ń ṣe gbogbo ẹ̀. Wà Ọlọ́run inú mi dẹ̀ dùn. Kò pé kò tó oṣù mẹ́ẹ̀lọ́kọlọ. Ọlọ́run jẹ́rìí ara ẹ̀ lórí mi. Ó jẹ́ kí n ti ṣe testimony láti last month. Bọ̀ oyè Ọlọ́run. In fact, bí ṣe mi ń sùn. Mi mọ̀ bóyá Ọlọ́run lọ jí mi ni òbí yá nǹkan. Mi mọ̀ bóyá ń wù mí gan pàápàá bóyá clear. Ní pé testimony tó ní o fẹ́ ṣe ẹ̀wọ̀ ọmọbìnrin. Ṣé o fẹ́ jọyẹ abaramọ́ rẹ jẹ ni? Òun ló jẹ́ kí sáré sọ testimony yìí. Ẹ ṣe ọmọ dúpẹ́ o. Inú mi dùn, ayọ̀ mi kún o. Ọlọ́run ti fi ọmọkùnrin, ó tún fi ta mí lọ́rẹ̀ẹ́ o. Olúwa ṣeun o.
1: Àdúrà méje ti ní.
2: 7 days for today.
1: Lónìí ọjọ́ ìṣẹ́gun.
2: Today being Tuesday.
1: Orúkọ Jésù.
2: Call the name of Jesus.
1: Gbogbo ẹni tó fẹ́ fi agbára rẹ̀ ká eyín ọkàn mi.
2: Everyone that want to use their power to devastate me.
1: Ẹni níbi tó ti máa dùn mí ló ti máa mú mi.
2: That's the way to pay me money that will capture me. Kó
1: tó mú ìran rẹ̀ ṣe.
2: Before they actualize it.
1: Ẹ bá ń pa o.
2: Ó lọ kí dá.
1: Ẹyin ogun ọrùn ẹ pa.
2: Ó lọ tábù kí dá.
1: Àdúrà.
2: Olúkọ ṣe.
1: Bàbá ọmọ ẹ̀mí mú. Ẹni tó lọ bá fi agbára o. Ló lu ayé mi lẹ́nu, ká mi lẹ́yìn ọ̀kan. Ó tó mú ìran rẹ̀ ṣe. Ẹ̀pà, ẹ̀pà, ẹ̀pà, Jésù Olúwa wa, ẹ gbàdúrà. Àṣàṣì àti àránsí tó ń ṣe lára mi lọ́wọ́. Tó ń ṣe lára mi lọ́wọ́. Iná gbé jáde.
2: Ó
1: ló ń dá mi dúró.
2: Gbogbo
1: àṣàṣì tó ń ṣiṣẹ́ lára mi lọ́wọ́. Iná gbé jáde. Wọ́n gbọ́dọ̀ dá mi dúró láyé. Àdúrà. Bàbá mẹ́rin. Àṣàṣì àránsí tó ń ṣiṣẹ́ lára mi lọ́wọ́.

0: lọ́gbọ̀n yọrí yípo lẹ́ẹ̀kan wà fò sókè wà ní olúwa lọ gbà wá ohun tí ènìyàn jí mọ́ mi
1: lọ́wọ́
0: àti mò ń fomi jẹ́ wá
1: ohun
0: tí ènìyàn jí tí mò ń fomi jẹ́ wá ẹ lọ́ bá ń gbà
1: oyoyoyo.